0: Bẹ́ẹ̀dùn rẹ nílẹ̀ o, ogun ọmọ rẹ̀ máa tayọ bíi ti Dáníẹ́lì o, ayé òní rọ́mọ rẹ nírọ̀kúrọ̀ sínú kòtò, òní rọ́gun jẹ̀ràn jẹ́ràn tọmọtọmọ o, tó bá nàgán ọwọ́ rẹ̀ máa tọ́kẹ̀ tọmọtọmọ, aláàánú kan máa ṣẹ́ǹjì sórí ìwà tọmọ rẹ sí rere o, kádàrá àti ọgọ́ ọmọ rẹ yóò padà dalẹ̀ o, ọ̀run máa ṣọrẹ àjẹ ìjẹta fún ìwà tọmọ rẹ o, ọ̀tá rẹ gangan sì máa bọ ọyọ̀, oore ló pẹ́ kàn pé òní ṣọrẹ ṣe tọmọtọmọ o, wà á ní peace of mind lórí àwọn ọmọ rẹ o, abẹ́tílu kárabíà jẹrẹ yóò gbọ́ gbígbí ìdílé yín látòní lọ o, àdúrà kẹ́lẹ́kẹ́lẹ́ rẹ ọlọ́run máa sọ èsì látòní lọ, agbójúlọ ọlọ́run kì í jogún òfo wà á jèrè ọmọ látòní lọ, ọmọ rẹ máa wọ tíìmù àwọn aláṣẹ yọrí ní ilé alààyè lọ́kànjú mẹ́rin lásìjù wà á délẹ̀ ìlérí tọmọtọmọ, adání wáyé máa gbọ̀nà ara yọ sí ọtọmọtọmọ o, ago rẹ máa kó ọkọ sílẹ̀, wọ́n gbé kírẹ́díìtì láti ilé ẹni tó ṣe o, a ṣe ẹ̀jẹ̀ kò ní kó bá ọtọmọtọmọ o, a kì í gbọ́n bí ẹni tó ṣọ́ ni wà á máa ṣe o, mo ní àṣírí ilé rẹ ò ní kó sọ́wọ́ o, gbọ́n níwájú kọ́ ọgbọ́n lẹ́yìn lórúkọ Jésù ò ní gbọ́ ọmọ ara rẹ lé ayé lọ́wọ́, ìwé òwe 11:40 ìgbìmọ̀ àwọn ènìyàn rere yóò ràn án lọ́wọ́ o, ayé ṣọ́ ènìyàn ọmọ rẹ a máa rí o, Wọ́bílíọ̀n fẹ́sì ò ní fi bùkátà lé ọwọ́ gbọ́ o, ìwé owó orí kẹtàlẹ́sẹ̀ kejìlá ìrètí rẹ lórí àwọn ọmọ rẹ kò ní padà já sásán o, ó ní jíyọ níyà tọmọtọmọ, ó yẹ wàá gbọ́ ìrẹmú tọmọtọmọ, ọ̀rọ̀ ọmọ rẹ máa níyànjú, ìrànlọ́wọ́ dìde sí ọtọmọtọmọ, ìlérí máa ṣe o, ìrànlọ́wọ́ tí olópin yóò ṣe sí ọtọmọtọmọ, Ẹ̀sọ́nà 23:20 áńgẹ́lì yóò mọ délẹ̀ ìlérí o, Ẹ̀sọ́nà 23:25 ọlọ́ yóò fún ọ ní ọ̀rọ̀ tọmọtọmọ, ẹ̀mí rẹ máa gùn tọmọtọmọ, àti ọjọ́ kú ọjọ́ rẹ ní ilé àlàyé, àgọ́gọ́ tí ká wákàtí ọjọ́ yóò ká wákàtí rẹ sí rere o, ènìyàn ká ìṣẹ̀lẹ̀ kan yóò rẹ̀ lọ́wọ́, áńgẹ́lì yóò paradà yóò di ènìyàn yóò ṣe ọmọ rẹ lóore, ní ilé àlàyé ó yẹ máa lọ ní ògo, ó yá lọ ṣe rere, lọ rá àánú gbà, ibi òní dé bá ọ, owó á wọlé, iṣẹ́ á dìde, ọkàn rẹ̀ á balẹ̀, ó ní tẹ ojú ilé mọ́lẹ̀, lẹ́ni wàá bá àánú pàdé, yóò ní ògo máa tán o, ìrẹ́ máa wọlé, ó ní dààmú o, ó ní kán sí pẹ́ńpẹ́ ayé, wàá wọṣọ ògo, ọmọ rẹ yóò wọṣọ ògo, lọ lọ́jọ́ pẹ́, lọ lọ́jọ́ iyì, ìrẹ́ wọnú ilé yín, ogun abẹ́lẹ̀ rí jà wà tọmọ rẹ o, ayé wà tọmọ rẹ jáde ní ilé aṣálẹ̀, ọmọ rẹ máa mọ jẹ́ ní ilé alààyè, ayé ò ní gbọmọ lọ́wọ́ rẹ ò mọ́ mi.
1: On social media, Facebook Jordan 105.5 FM, Twitter Jordan 105 FM, Instagram Jordan 105 FM Lagos. Listen on the go at www.jordan105fm.
0: Ejo lele ko ni de leto omo re ru o.
1: This is Jordan.
0: O ni rogbin fasayin lori omo re o. Igbe aye ni dopin. Igbe aye koro dopin. Igbe aye wahala o ni ri mo. Iri o. Rúdà sí yín lórí inú ilé yìí o, ojú ẹ̀bùkún yóò rọ̀, àbàwọ́n kùkù lára ọmọ rẹ̀ yẹ iná jò, ayé wà nínú ayé wà ní rí ọmú tọmọtọmọ o, ayé lè wọ́n ní géètì ẹ o, ayé ò ní bẹ̀rẹ̀ pé ọlọ́run rẹ̀ dá o, ìdààmú ò ní ṣubú sí ọ̀dẹ̀dẹ̀ rẹ̀, ọmọ rẹ̀ máa wúlò fúnra rẹ̀, yóò sì wúlò fún orílẹ̀-èdè o, àsìkò ti tó tó máa jèrè tọmọtọmọ, ayé ò ní jẹ ìdílé yín tútù, ogun ò ní dún mọ̀wúrú mọ̀wúrú lẹ́ẹ̀kúlé rẹ o, ìlérí olúwa yóò ṣẹ̀, ó yá kọjá sílẹ̀ ìlérí rẹ báyìí, àkí ayé kò ní ṣe ọmọ rẹ lẹ́sẹ̀, ó ní ayé ẹjọ́ dànù nínú òkùnkùn wọn o, Jésù olúwa wa, lọ́rọ̀ ẹ̀rí tá gbánú sọ jí ẹni kò sì bá mi gbé ṣe ẹnjíníà.
2: Mi n fi rédíò programu wọn ṣeré. Ní àárín yẹn ni wọ́n fún ọmọ mi ní orí ọ̀fẹ́ kó wá ṣe interview ní Amẹ́ríkà. Kò pé 30 minutes. Tó fẹ́ pé wọ́n lóní mọ́mí wọn máa ti fẹ́ pé wọlé, mo ní kó ṣàmà pé ọlọ́run bàbá alábíyamọ, ọlọ́run alàyè. Níwájú ọlọ́run àti ènìyàn, kò pé 30 minutes tó parí interview bó ṣe fún ní 5 years American visa ni.
3: 5 years! Èèyàn mélòó lọmọ rẹ̀ máa rí àánú gbà.
0: Inú gbogbo ènìyàn ló ń dùn nígbà tí à ń gbọ́ ẹ̀rí yìí nínú ìsọjí St. Michael Stadium. Àṣà irú ìsọjí ẹ̀ ló ń bọ̀ ní September 9. Ìsọjí àgbáyé fẹ́ wọ ìlú Èkó gangan. Ìlú Èkó fẹ́ gbà wọ́n abiyamọ lálejò. Àṣà ó ní àwọn kankan tí ìpè alábiyamọ yìí ti jẹ ọ́. Ó ti jẹ èyí kan ní ìbejì. Ó ti jẹ èyí kan ní odidi ilé. Ó ti jẹ èyí kan ní kọ́kọ́rọ́ mọ́tò. Ó ti jẹ èyí kan ní fìsà. Ó jẹ èyí kan ní ìgbéyàwó tuntun. Àṣà mi ò mọ nǹkan tí ìpè bàbá alábiyamọ yìí jẹ ọ́. Sọrí nínú ìsọjí ọlọ́run fẹ́ dalẹ̀ rú, ó fẹ́ túlẹ̀ tù. September kí ni mo pè é? September 9. Lórúkọ Jésù mọ́tò rẹ ló máa

0: bó sì gbọ́ nǹkan kan níbi tó jókòó sí yẹn tó lè ṣeé ṣe ná kéèyàn kan jókòó lẹ̀ kó sì tún dìde padà kó ṣe báyìí kó o tún wá jókòó padà kí lọ fẹ́ kó ṣe fún ọmọ mọ́ over 5 million debt council wọ́n láwọn san gbogbo ẹ̀ wọ́n tún wá ra mọ́tò tuntun ẹgbà owó
1: lọ́nà tí ìlérò lọ́lọ́run
0: ṣé mọ́tò yìí ẹ wo mọ́tò mọ̀mọ́ yẹn wọ́n tún ṣe gáràjì gan fún iwájú ìtàlẹ́dọ́gbọ̀n ṣe é sí lọ́nà tẹ́ẹ̀lì
1: lọ́nà tí ìlérò rárá nítorí nígbà tí wọ́n ń gbọ́ prógámù yìí láàárọ̀ ẹ̀ tó jẹ́ bàbá mẹ́wọ̀n ní prógámù wo lọ ń gbọ́ bèmi ni mo mọ ohun tí mò ń rí kí ni prógámù sí ń gbọ́ lójú
0: ilẹ̀ ń tà gan
1: mo ń ra mọ́ta èlùbọ́ mo sì ń ra àpòrò kájú
0: èlùbọ́ àti àpòrò kájú ṣe náà lẹ́bi ra mọ́tò
1: ní tọ́lọ́run fi ṣe fún mi
0: na owó ẹ̀ báyìí wàhálà ọ̀fun sí àmì ni kí ṣe owó ẹ̀ ó tu ọjẹ́ mọ̀mọ́ yìí ẹ ra tirẹ́là

0: Nice. Gbogbo eyin omo Olorun wa gbon ti mo fe so yi. Ah, in ta fe se laaro iya to gedegede. And wakati kan abo ni to ba ti wa gbogbo olu te ba gbogbo en to ti wa church come for live mission ri. Let me Olorun ni ka kojo. Gbogbo eyin omo Olorun, e mu omi yin, e mu dani se mo pe 6 la bere laaro yi. Eh, adua ta mo gba ni 6:30. Omi number 5. Oh, o ni se pelu ori ofe. O tun bo ninu service laaro yi. Lati wa bebe gbogbo eyin te ba nbo pata mu bottle water kan dani mu omi re dani omi na wa nti o ti but samu omi kan dani eyin te nwo mi nile e mu omi ti yin na a jo gbadua po ni si omi yen ti n ba ti gbe gbogbo awon testimony ran lowo itan wa da omi yen mu wa wa fi owo nbe gbaya ni igba mesan emi ni ran lowo kan an ba se n ba lo yi eyin omo Olorun Sunday ni o je uni communion service Sunday ni oje only communion isin abami ni ni only communion service tin boy ah mo ve le so pe aseru eri ninu odi to yomu wa tuntun yen na lati gbe soke a break only communion and gbogbo eyin te wa ni UK lagbara Olorun to ba di Tuesday on the 18 yen ni pe next week Tuesday e ba mi so fun awon eyan yin e gba woli odekunle epafras lalejo is just a night ago marun se ago mejo si mesan ale o ti to gbogbo eyin te ba fe gba flyer e lo number yi eyin te lo mo nbe je ka 19 owo mi je nfowo mi kan mo re 081 6 meta ti 7 kan 34 43 e gbo number yen ini o fi pe mi o kan fi bere pe e fun mi ni we le wo flyer bo se kon nanu bo ko yoruba yin ri flyer 081 6 meta ti 7 kan 34 43 e fi ba mi soro pe ki n fun yin ni flyer mo pe mi o
1: oko mi ni Mustafa Adejoke mommy mi lo ma wa si bibi yi to ma ti wa nbo lati 77 shop mi no ma yasi o ma de omi atorowo wa emi na ma mu
2: pe e mu nbe bi ati wo lokun la ti nwo re ni
1: da to di match emi na tele won de da ti mo de nu gate yen mo so fun Olorun mo ni wo Olorun emi na fe ni ready to wear factory
2: ready to wear factory
1: ma produce aso small shop ni mo nlo gba to wa di 77 march yen ni mo wa o se di april bi middle of march store kon wa le de shop mi o to bi times for shop mi so awon ni to wa nbe wa move out baba to wa ni be wa ni se mo ni interest mo ni mo ni interest ti mo se gba ni
2: e gba shop mo
1: be ni mo wa gba mo the first one yen mo fi se office mi ibe lati man pack oja so the second one yen ti mo gba yen ibe wa ni factory mi a man produce ready to wear ni o sales a man ko si bi ta ken send there lo so
2: olowo lojo yi olowo re e wo lowo
1: so olorun safaye gba mi emi na gba awon eyan ton ba mi sise to se wa di
2: e lo mo se bi melo
1: 8
2: e je wo video olowo mo lo mo yi wo vision this is a vision so won ran so e wa ko lo si awon iluwo
1: UK, you can share me Canada, or today UK, or today America, or today France, or today Ghana, or today Australia, and concerned there, we call us Australia and Lenny.
2: Lonely. The fight in the lion is not in the size of the lion. Emba Boju Digu, sister, me Lonia Kinkililungwe. Man Sareki. From this place to Australia, to Canada, to United Kingdom, to Germany, Iwa Wantan Wani. I want him by $1 Jerry because I want nothing you can produce. Lost song. In change dollar, Danaira Mole. But go you did the lati sink. Ah, that is sink. Be dollar, Osiman, Danaira. Egg that you buy. Oh, Jumina, you'll say to kick in your feet. Or Domadio.
1: That's all I May. More 77 May at the Paris program. Rushing airport gone. It must mommy me. Ẹnì kan wá tẹ bàtà mú mi mi so wọn náà fẹ padà sẹyìn lọ mú bàtà yẹn mú ní gbàmọ ẹ máa lọ mú màbá yẹn ra èmi mo wá bọ síta ń bẹ mú ní wọlọ mọtò ẹ ti pọ bí tèmi náà máa jọ ìní wọn èmi náà máa páàkì tèmi náà síbi ibẹ yẹn mo wá lọ síbi ibẹ ibẹ ni mo gbà bọ síta.
2: Ẹ gba bẹ.
1: Ẹ ibi tí mọ́mí náà máa páàkì mọ́tò tèmi náà sí lélẹ̀ tí mo ṣe wá jẹ́ ọjà gbági mọ́ra bàtà mí fún wọn so wọn ṣe mo ṣáà pé ẹ má bínú èrò tó pọ̀ ni tó ṣe wá di June Ọlọ́run ṣe mọ́tò fún mi.
2: Ìgbàgbọ́ mi ó ti mú mi. Náwó báyìí, Áńgẹ́lì onímọ́tò lọ wá lónìí. Kí sí owó ẹ̀ kó tó ọjà? Ẹ kígbe bàbá. Fáyé èmi náà sí. Sida mama mo sọ̀rọ̀ mọ́ gbọ́ sáwọn ẹgbẹ́ aṣẹ́wò náà ló tún mọ́ báyìí sáwọn ẹgbẹ́ onímùkúmù náà lẹ́sùn jọ mọ́ lọ ẹ wo àwọn ọmọ tiwa rí àwọn tí wọ́n ní vision tí wọ́n mọ tí wọ́n ń ṣe láyé àwọn ọmọ tí ń já sàmù ẹgbẹ́ elépè àrídìí òru ẹ lọ nírànrùn èyí oúnjẹ ẹ mọ̀ ọ́n sì èyí nǹkan ẹ mọ̀ ọ́ wúlò fún èbó tún sọ́ọ̀tì fúnjọba pàwọ́dà ẹnìkan níbo ni màá ṣe ṣe ó simple jù change ọ̀rẹ́ ọjọ́ tó bá ti lè change ọ̀rẹ́ láyé rẹ bẹ̀rẹ̀ change church if your church never change you change your church mọ wá ká mọ jọ gbàdúrà àwọn tá à ń rínú àwọn tá a jọ ń lọ bí gíga nìyẹn kúrò ní sọ àwọn oníran dẹrẹdán àwọn ọ̀bùn àwọn olóòórùn àwọn aláṣẹwó àwọn afakólóòsì ọfakólóòsì fakólóòsì ọjọ yẹmọ.
1: bàbá mi july ni mo fẹ́ gbé wa torí june ni mo rà mi tí wàá mọ̀ wà dáadáa.
2: ìyẹn sáré mọ nǹkan ti tó ń lò.
1: ìgbà tó wá di 77 èní.
2: o ní ìta wà wá.
1: tí mo wà ibẹ̀ náà ni mo pààkì ẹ̀ sí.
2: fún ibi tá ẹ lẹ́ pààkì ẹ̀ sí ta ló wà wá.
1: èmi náà ni mo wà wá.
2: ẹ ti ń wà nǹkan yín ẹ tẹ́wọ́ ẹ wà jíìpù.

0: Gbogbo ìrìn àjò tó tirin.
1: All your past journey.
0: Tí o mú ẹ̀rí jáde.
1: Did not bring testimony.
0: Pẹ̀lú agbára májẹ̀mú.
1: By the power of the covenant.
0: Kí àánú fara.
1: Let me speak on it.
0: Mo sọ tẹ́lẹ̀ sí
1: olórí. I prophesy unto you.
0: Kò ní pẹ́ mọ́.
1: It will not take you long again.
0: Ní yíyá ó máa yá.
1: Yes, be fast for you.
0: Síbi gíga ó máa yá.
1: For the coming to be fast.
0: Ó máa yá.
1: Amen.
0: Ó máa yá.
1: Amen.
0: Ó máa yá.
1: Amen.
0: Ó máa yá.
1: Amen.
0: Ó máa yá.
1: Amen.
0: Gbogbo ohun tó ti fi ogún ọdún lé.
1: Those things you pursue for 20 years.
0: Láàrin ọ̀sẹ̀ méjì.
1: Within just 2 weeks.
0: Àánú máa ṣe.
1: Let it be for you.
0: I know my
1: spirit.
0: In the name of
1: Jesus.
0: E pariwo.
1: Shout this.
0: Si Jacob pan le na
1: bani. When Jacob shouted
0: in the mountains. E mo da mi du omo.
1: Delay me no more.
0: Igba wo ni emi o pese fun.
1: When shall I provide for my home?
0: No, so be pe e mo da mi du
1: omo. Delay me no more.
0: Eyin agbara da ni
1: du. You boss of delay.
0: E mo da mi du.
1: Delay me no more.
0: E mo da ise mi
1: du. Delay my work no more.
0: E mo da omo mi du.
1: Delay my children no more.
0: E mo da ile omo mi
1: du. Delay my womb no more.
0: E mo da eto isuna
1: mi du. Delay my finances no more.
0: Ma da alaafia
1: mi jo. Delay my
0: health no more.
1: Let you know. I today.
0: Mo sọ tẹ́lẹ̀.
1: I prophesy.
0: Gbogbo agbára ìdádúró.
1: Powers of delay.
0: Kò gbiná.
1: Church fire.
0: Kò gbiná.
1: Church fire.
0: Bó ṣe gbọ́ mi lónìí.
1: As you hear my voice today.
0: Kí ìrìn àjò ẹ̀bẹ̀rẹ̀
1: sí. Your job will come fast.
0: In the name of
1: Jesus.
0: Bíbélì wípé.
1: Bible says.
0: Àwọn tó dúró di Olúwa.
1: Those that wait on the Lord.
0: Yóò tún agbára
1: wọn ṣe. He shall renew their strength.
0: Wọ́n fi ìyẹn fún.
1: They will mount up with wings.
0: So láti òní lọ.
1: From today.
0: Káyé ẹ̀ máa
1: fi. Your life begin to fly.
0: Máa gbé ìgbésẹ̀ lọ bẹ́ yẹn.
1: I get that sense.
0: Síbi pẹpẹ
1: méje.
0: Hallelujah meje.
1: Seven hallelujah.
0: Ogo meje.
1: Glory seven times.
0: Osana meje.
1: Osana seven times.
0: Kato wonu
1: adu. Before we enter to prayer. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah. Hallelujah.
0: Yìí sí ọ̀nà kejì.
1: Talk to the last place.
0: Ogo meje pẹ̀lú ìfòsókè.
1: Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo. Ogo.
0: Ọ̀nà kẹta.
1: Now the third place.
0: Osana lẹ́ẹ̀mejì.
1: Hosanna! Hosanna! Hosanna! Hosanna! Hosanna! Hosanna! Hosanna!
0: Ọ̀nà kẹrin.
1: Now the fourth place.
0: Jẹ́ kí ariwo lọ òkè.
1: With the loudest voice.
0: Iye!
1: Iye! Iye! Iye! Iye! Iye! Iye! Iye!
0: Mo sọ tẹ́lẹ̀ sí wọ́n mọ̀mọ́
1: yẹn. I prophesy to you.
0: Lórí ọmọ òní sunkún.
1: You know we go by children.
0: O dẹ̀ ní dà.
1: I love you double.
2: Oru mẹ́ta ti ṣàmì àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀. Ọlọ́run sàmù òjò pé ọ ó máa bọ̀ wá dáre.
3: Ogun tó bọ̀ rìn àjò oṣù kẹjọ. Àṣírí ẹ̀ máa tú. O ní bọ̀ rí kọjá sọ́sùn tẹ sọ. Ló fi yẹ kó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lórí òkè ògùn àṣejìrẹ̀ ń bàdàn. Lọ́jọ́ Saturday 29. The Monday 31st August. Òru àṣírí cross over. Àkùrí tí ẹ̀mí olórun alààyè fún òlí rẹ̀. Ẹni tí ọ̀run àtàyé ń gbọ́ tiẹ̀. Professor Abudu Authority. Breaking generational curse. Fífọ́ àti wíwú gbogbo ègún pinlẹ̀. Ogun àbíjọ níbi tá a ti bí ọ. Tó sọ ìṣeré rẹ̀ tì níwájú àwọn aṣíwájú. Jésù Olúwa wa ẹni tí gbogbo agbára lọ́run àti ráyé ń bẹ lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú tá a ta sílẹ̀ ní kábàyì. Ó máa fọ́ gbogbo ègún tìpìlẹ̀ tìpìlẹ̀ ìwọ náà máa dòmìnira. Ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lábẹ́ ìpè Ọlọ́run lórí wòlíì Sàmùjù Authority. Bàbá wòlíì orí òkè ògo lọ́jọ́ Saturday 29. The Monday 31st August. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú iṣẹ́ òru. Láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejìrẹ́ ni ẹ máa bọ̀. Ládojúkọ Coca-Cola. Orí òkè ògo lẹ dé yẹn. Ìkórìtà ìpínyà rẹ̀ fún wa tó mọ ọjọ́ pípẹ́. Jẹ́ àjọ gbàdúrà.
4: Orúkọ mi ni Ayinde. Mo bọ́ láti ìjókòó. Ìdí ọpẹ́ mi ni pé ọmọ ìyàwó ọmọ mi ló wà nù oyún. So ìgbà tí mo dẹ̀ rí òróró yẹn, mo wá mú òróró yẹn fún ìyàwó ọmọ mi. Pé ṣùbí kí n sí àsìkò bá ti tó. Báyìí báyìí báyìí ní kẹ́ṣe lò. Ọmọ ọ̀hún arántí mú òróró ṣá. Wọ́n bá gba hospital lọ. Kò gbà tó máa tó bíi 3 hours ni ọmọ ẹ̀ bá pè ọmọ mi bá pè mí. Olúwo bẹ̀rẹ̀ sí sunkún.
5: Good music.
4: Sọ pé Toro ti bímọ kan tẹ́lẹ̀. So ọmọ yẹn ò sí. So wọ́n wá tí wọ́n ti tó wá pè mí pé wọ́n sọ pé ọmọ yẹn pé kò ní sí. Mo ní irọ́.
6: Pé eléyìí tó tún fẹ́ bí kò ní sí.
4: Ẹbẹ̀ nìyà. Mo ní eléyìí mo ní irọ́ ni. Pupa tí mo tó ti pè mí yẹn èmi kàn padà sẹ́yìn ni. Mo bá padà sí ilé. So dádì dẹ̀ sọ pé ká máa ní pẹ̀pẹ̀. Gbogbo fọ́tò ọmọ mi kẹ̀dẹ̀rẹ́ orí pẹpẹ ló wà. Mo mọ̀ yí padà sí ilé nìyẹn. Mo bá lọ jókòó sí orí pẹpẹ. Mo bá bẹ̀rẹ̀ sí ní mú òróró yẹn. Mo bẹ̀rẹ̀ sí ní dà sí ara ìyàwó ọmọ mi yẹn. Mo dà sí inú ẹ̀. Mo dà sí orí ẹ̀. Mo dà sí gbogbo ẹ̀. Mo sá ń gbàdúrà. Mo gbàdúrà. Bí mo ṣe ń gbàdúrà lọmọ mi ń sunkún. Mo ní máa mọ̀ rí ọ̀rọ̀ ikún kọ́. Bẹ̀tẹ̀ mi rìn rẹ̀rìn. Ó ní láti mi ẹ̀rẹ̀rìn ni. Ẹ̀rẹ̀rìn ni. Mo ní kò sí problem ṣá. Lọ́rọ̀ kan ṣá bí mo ṣe bẹ̀rẹ̀ sí gbàdúrà. Gbà tó máa tó 3 hours ṣá. Wọ́n ṣe pè mí pé ó ti bímọ nìyẹn.
6: omo yen wa nko
4: omo wa laye
6: ha

0: láìwọ́ láàdìsá náà ni mo fi wọlé sórí ètò láàárọ̀ yìí òun ni mo fi ń kí wa ipẹ́ ẹkú ojúmọ́ o ipẹ́ akú gbogbo pọ̀pọ̀ ṣìṣì ìgbáradì òpin ọ̀sẹ̀. Láti kí gbogbo ẹ̀yin oníṣẹ̀ṣe pátápátá káàkiri àgbáyé. Bẹ́ẹ̀ náà là ń kí gbogbo ẹ̀yin ọmọ ọ̀ṣun pé ẹ kú palẹ̀ mọ́ ìbò ọ̀la.
1: Ó fọnà mi ó gbé mi ga mo sọ pé mo sọ pé dáa.
0: Jordan 105.5 FM Lagos. Òun náà lẹtí láǹfààní láti máa gbọ́ wa. Mo wà lórí Instagram báyìí live. Lórí ẹ̀rọ ayélujára tó ń pè ní Instagram mo wà ń bẹ̀ live and direct. Ẹ bá ti tẹ̀ Jordan 105 FM Lagos. Alámàjẹ yín oyè ọlọ́run ẹ jẹ́ ń farabalẹ̀ sọ fún yín dáadáa. Jordan 105 FM Lagos. Tẹ́ ẹ bá ti tẹ Jordan 105 kẹ́kàn fi FM síwájú àti Lagos. Kétékété báyìí lẹ́mọ̀ rí mi wá. Ẹja tún pàdé ń bẹ̀rù lápá abẹ́rù náà ká tún jọ máa ṣeré.
1: Jésù mi alára tún dára.
0: Ẹyin awakọ̀ ṣe ti wà nídìí iṣẹ́ ti yín. Ẹ ra ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lójú pópó láàárọ̀ yìí o. Àsúre tètè kò ní kọjá ilé arìnrìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ náà ní sùn ọ̀nà o. Ẹ̀yin agbèrò tẹ́ wà ní bus stop ní ibùdókọ̀ káàkiri ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn awakọ̀ o. Torí a gbọ́ pé wọ́n lẹ́yìn gangan náà lẹ máa ń ti àwọn awakọ̀. Iye tẹ́ bá ti gbà lọ́wọ́ wọn láàárọ̀ ẹ̀yin lẹ́ máa pàṣẹ fún wọn iye tó gbúdọ̀ gbé ọkọ̀. Ìyànà pàjà sí Sango gba 1000 lọ́wọ́ wọn. Epo ti ń wálẹ̀ o gẹ́gẹ́ bí ìwé ìròyìn kan ṣe gbé jáde pé àwọn ilé epo ti yí owó epo wálẹ̀. Ẹ̀fẹ́ bá ibi epo bá sì ṣe ń wálẹ̀ ẹ dákun ẹ dábọ̀ ẹ bá bá wa yí owó mọ́tò náà wálẹ̀ àwa tá à ń wá látọ̀nà jínjìn. Ẹ̀yin ọlọ́kadà ẹ pa òfin ojú pópó mọ́. Àwọn bí tọ́ bá ní ẹ má gbọ́kadà dé ẹ má dé bẹ́ẹ̀ Authority Task Force bá mú ọ má pé MC ràwọ́ o. Wọ́n ní ẹgbà wá àwọn task force tún ti bẹ̀rẹ̀ wọ́n ti ṣe kìlọ̀kìlọ̀ fún yín pé ẹ má gba àwọn bíbá wọ́n ti fún yín làwọn gbèdéke ibi tẹ́ẹ̀ gbúdọ̀ gbọ́kadà gbà. Ọ̀gá iléeṣẹ́ ẹ bá mi ṣe àwọn ọmọọṣẹ́ yín dáadáa òpin ọ̀sẹ̀ láwàáyé ìbẹ̀rẹ̀ òpin ọ̀sẹ̀ ní òní náà ni Friday. Jẹ́ kí inú wọn ó dùn lọlé.
1: Nígbà
0: tí a máa wá síbi iṣẹ́ lọ́jọ́ Monday padà inú wọn ó tún dùn láti wá ṣiṣẹ́ yín gẹ́gẹ́ bí oṣù yẹn kan ṣe. Inú dídùn ni máa mú rí yá o. Àsìkò yìí náà àwọn ọmọléèwé wọ́n wà nílé. Àwọn ọmọléèwé ń bẹ nílé báyìí. Ẹ má gbé àwọn ọjà tó jẹ́ wípé àwọn ọmọ yín máa wá rìn káàkiri àwọn bọ̀dá alágbájá tí wọ́n níṣẹ́ ládùúgbò wọn máa wá fi ìlọ̀kulọ̀ lọ̀ wọ́n. Ẹ má gbé àwọn ọjà tí ò nítumọ̀ lé wọn lórí o. Wọ́n wá jẹ́ lẹ́sìn ẹ̀jẹ̀ kan lọ ni tàbí iṣẹ́ ọwọ́ kan lọ kọ́. Àwọn tẹ́ ẹ bá mọ̀ pé ó ti tó kọ́ṣẹ́ mú lọ síbi tí ó ti lọ kọ́ṣẹ́. Ẹ ràn wọ́n lọ́wọ́ torí ọjọ́ iwájú káwọn náà lè rí ọ̀nà àbáyọ.

àwa náà ti wà lẹ́nu iṣẹ́ ti wá ń bí ni o gbogbo ìrìn àjò táwa náà rìn torí ti yín ni a dẹ̀ ti dé láàárọ̀ ìsinyìí lọ́rùn láàárọ̀ yìí o nímọ̀rọ̀ james adesina náà ti wà pẹ̀lú mi ilé agodo tó bá ti tó àsìkò ẹ̀ gbóhùn wọn a dẹ̀ ṣe bá ṣe máa ń ṣe yóò sì rí bí ti máa ń rí àwa náà ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún ọgbọ́n àti ìmọ̀ àtòye tó fún wa eléyìí tí a fi ń wá ìwádìí lórí bí a ṣe tàn mọ́lẹ̀ fún àwọn èèyàn láti lè rí ọ̀nà àbáyọ sí ojútùú ọ̀rọ̀ ayé wọn

tí o mọ̀ pọ̀ dùn náà ti ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ oṣù kẹjọ náà ní ti ń tẹnu bọ odò lọ díẹ̀ díẹ̀ yìí o láti january títí dàsìkò ìmọ̀ bíra rẹ pé kí ló ti gbéṣe o àwọn nǹkan wo ló lè tọ́ka sí wípé yes mi ò pàdánù nínú ọdún 2026 yìí nínú ṣàṣeyọrí mi náà rọ́nà àbáyọ pẹ̀lú gbogbo ariwo táwa ń ké lórí ètò ní gbogbo ìgbà orí nǹkan kan mú lórí ètò àwọn onímọ̀ràn james adesina mc rawọ thursday and friday àti gbogbo àwọn ètò tó máa ń ṣe iléeṣẹ́ jordan fm àpẹlọpẹ iléeṣẹ́ yẹn o bí bẹ́ẹ̀ kọ́ ò bá wà lójú kan ìjẹ́wọ́ náà lè sọ̀rọ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ má dákẹ́ sódò ara ẹ tó bá dákẹ́ tara ẹ náà bẹ́ẹ̀ dákẹ́ ọ̀rẹ́ wa àwọn tí wọn ò fẹ́ kó gbérí àwọn góòsùn ìwọ tó wá fẹ́ lọ sí ibi gíga ló wá ń sùn jọ̀ọ́ má sùn ọ̀rẹ́ wa sán ṣòkòtò rẹ kó le dẹ́yìn dẹ́yìn wọnú àbáyọ sọ́rọ̀ ara rẹ.

0: Value, innovation, radio has never been this excited. This is Jordan.
1: Jordan 105 FM Lagos. No, let us be.
2: Your favorite tunes are just a click away. You feel
3: it? Echo. Lori. Ètò ìsúná ẹ̀kọ́ lórí bí a tún ṣe lówó
4: sí.
3: Ẹ ti mọ retí ẹ̀kọ́ yẹ ẹ lé. Ẹni lórí ètò ẹ á rí pé ọdún yìí ti ń lọ síbi.
5: Awesome talk every day, all day.
3: Owo ni mo ti e to le se mo ti gbianju lati January, February, March, April, May, June, July, August ni.
0: Get on the train. Follow us on social media.
3: Kini mo le se? Iṣẹ́ wo mo le?
0: Social media. Facebook Jordan 105.5 FM. Twitter Jordan 105 FM. Instagram Jordan 105 FM.
3: Ṣé ìgbìyànjú wo ni mo le ṣe? Mo ti máa ń sọ fún wa pé ọ̀nà tá a lè gbà fi lówó lọ́wọ́ tá a fi dọlọ́là ọ̀nà méjì ni tó ṣúọ̀ jù. Àkọ́kọ́ ni pé kẹ́ ẹ ṣiṣẹ́ agbára. Ẹ ṣiṣẹ́ agbára, ẹ jí láàárọ̀, ẹ lọ sí sáìtì, ẹ lọ máa supervise bí wọ́n ṣe ń po sìmẹ́ǹtì, bí wọ́n ṣe ń kọ́lé. Ó dẹ̀ ṣe é ṣe kó jẹ́ pẹ̀yìn gan lẹ́mọ po sìmẹ́ǹtì, àbẹ́yìn lẹ́mọ ru blọ́ọ̀kù tí wọ́n fi kọ́lé. Iṣẹ́ agbára nìyẹn. Tẹ́ ẹ bá wá fẹ́ ṣiṣẹ́ agbára, ẹ ṣiṣẹ́ ọpọlọ. Iṣẹ́ ọpọlọ táwọn olóyìnbó ń pè ní smart work. Nínú smart work òun ni pé ká fi owó wa ká fi ṣòwò kéèyàn fowó ẹ̀ ṣòwò kéèyàn gba àwọn tó lọ́pọlọ àwọn tó léegun tán lè ṣiṣẹ́ kán máa ba ṣiṣẹ́ kóun kán máa give direction kó máa lu ọpọlọ láti mọ control wọn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lèèyàn máa ní satifikẹ́ẹ̀tì tí ò ní ọpọlọ àti lo satifikẹ́ẹ̀tì yẹ. Èmi ti láwọn tán ní tán bá tú wà jáde ní yunifásitì. Mo ti rẹ́ni tó ní PhD tó jẹ́ pé kò lè fi pa ₦1. Ẹni tó wá lọ́pọlọ ẹni tó smart òun ló wá ń control ọpọlọ ẹni tó ní PhD. Ìdí nìyẹn kò fi jẹ́ pé tẹ́ ẹ bá dolówó tẹ́ ẹ bá dọlọ́là ẹ gbọ́dọ̀ jẹ́ akíkanjú ẹni tí ò ní iṣẹ́ tí ó mọ̀ ṣe. Ẹ gbọ́dọ̀ níṣẹ́ kan pàtó tẹ́ ẹ mọ̀ ṣe. Tí ẹ bá wá fẹ́ ṣiṣẹ́ àbí ẹ ti wò pé egungun mi ó ti fẹ́ máa dàgbà ó ti fẹ́ máa rebi àgbà ń rè torí pé ọmọ tó bá ti ń wọ 35-40 years above ó ti ń dàgbà arúgbó ó ti fẹ́ máa wọ level arúgbó àwọn egun kọ̀ọ̀kan ó ti mọ̀ daṣẹ́lẹ̀. Torí náà ẹ rí pé tí ọmọ òkókó ọmọ kékeré ọmọ ọdún 5 tó bá ṣubú tó bá kán lẹ́sẹ̀ àbò kán lápá tó bá ti ba wé nǹkan kan mọ egun yẹn máa join padà yóò yílè padà torí egun yẹn ó dẹ̀ ó ní àwọn necessary calcium àwọn nǹkan tí ó jẹ́ kó sáré dúró ó ní lára. Sẹ́ẹ̀lì ọmọ yẹn ò tí weak ṣùgbọ́n àgbàlagbà tó ti bímọ bíi 2-3 tó ti ń lọ sí bíi 40 àwọn nǹkan ó ti mọ daṣẹ́lẹ̀ lára rẹ̀.
1: Egun a ti máa re egungun
3: ẹ ní lè ṣiṣẹ́ agbára mọ bíi ti tẹ́lẹ̀. Èmi ó sì sọ pé tó bá wù yín pé ẹ fẹ́ kúrò nídìí iṣẹ́ ìjọba tẹ bá ti pé 35 years gérégé wọn ò ní kẹ mọ lọlé wọn ò ṣe send off fún yín. Ìgbà ẹlẹ́wàá mọ̀ pé nǹkan máa ń tán nílé ayé tí a wà nínú rẹ̀ yìí. Nítorí náà ìgbà tí a bá ní agbára tá a bá ní okun ẹ jẹ́ ká lo okun wa ká fi ṣiṣẹ́ ká sáré sọ́hun ká sáré síbí ká sáré sẹ́yìn ká sáré síwájú. Ẹ má jẹ́ ká ya ọ̀lẹ ká wá máa ní ètò ká máa ní plan fúngbà tá a ní agbára mọ́. Òun ni smart work ló fi nílò láti fi setting hard work àti smart work ló nílé ayé o. Elédùà tó dálé ayé both hard and smart.

Rẹ́ àná a sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ lórí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó máa wáyé lọ́la Sátidé. Òní iná onímọ̀ ẹ̀rọ James Adesina ti mẹ́nu ba ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan lórí ètò kó tó di pé wọ́n tún sọ míì tá a tún jẹ́ láǹfààní lọ́la. Àmọ́ bóyá ẹ̀yin wá ní àwọn ìbéèrè kan wà lọ́kàn yín àbí ó ní àwọn ohun tẹ́ ẹ fẹ́ dá sí nípa ohun tá a ti ń bábọ̀ látàárọ̀. Àǹfààní wà fún yín láti pè wọlé tá a sì láǹfààní láti dá yín lóun náà gẹ́gẹ́ bí iṣẹ́ tiwa. 09063352 òun náà lójú òpó tẹ́ ti láǹfààní láti fi béèrè ilé tó bá ń jà rìnrìn lọ́kàn yín tẹ́ bá sì ti pè wá kẹ́ yí rédíò yín lọlẹ̀.

0: Radio po Instagram te ba fe darapo mo wa Jordan 105 FM Lagos lori Facebook Jordan 105.5 FM lori YouTube Jordan 105 FM lori oju opo X ti won pe TikTok ti won pe ni Twitter tele Jordan 105 FM na le fi darapo mo wa sugbon lori TikTok na wa nbe Jordan 105 FM e ma darapo mo wa nbe onimoro James Adesina bawo ni idanileko la se ma waye tori asiko wa
1: e se eyin ti e fe wa fun idanileko ti to laye ninu awon nkan ti mo daruko pe e le se ti mo mention pe e le se lati fi lowo awon ona ola ti e ma to te inu o fi lowo ninu odun yi ni anfani ati ko ninu re lola afe mo nipa VTU business ba se bere VTU and data reselling business ti owo si mo wole si apo wa ni ojojumo e lori ofe lati ko ni Saturday ola yi atun wo pe mo fe fi owo mi kin fi sowo kowo mi ma pa owo fun mi mo ti sa awon business kan ri to je pe ko ti e jora won mo wa nwa business miran ti ma se ti o fokan mi bale mo ni owo mo wa fe mo bi mo se ma lo owo mi ti owo mi o fi di pupo ti mi o fi ni sowo nu mo fe diversify portfolio mi gbogbo re na le ko ni ola eko bi won se nfi owo si defi ti owo si di pupo ta multiply owo wa ti okan owo si bale ta si lanfa ni ati mo gba owo jade ni osoosu ti yan ba si fowo si defi nilo lati owo to tin lo si bi 30,000 naira lo soke lohun e le fi sinu defi ti o si mo pere owo iyen ti won mo fun yin ni interest ni ojojumo ko wa kin se pe ile ise kan ni o mo fun yin o ero ti a mo si blockchain technology won ni o mo fun yin ni ere lori owo yin yo mo lo owo yin lati fi trade ninu oja ta pe ni decentralized finance yo wa mo fun yin ni ere ni ojojumo e lanfani lati wa ko be se se ona te gbegba tori en to ba nimo lo leke en ti o ba nimo ko le leke ola o imo ta ni la fin leke la fin daju eni ti o ni imo lo e wa ko wa nimo nipa re iye ni koko e tun ko nipa e-commerce business be se mo ta te mo ra lori ero ayelujara
0: aleyan kan loju opo e lo e ka ro
2: Good morning. I'm so sorry. My name is Abubakar Hassan, sir.
0: Okay, sir.
2: I don't know the conversation that you're speaking about. I understand you people are into financial solutions, sir.
0: Benny.
2: And I know you have been talking about maybe AdWords, instead of AdWords, getting me to have a smartphone that will bring in money.
0: Yes.
2: So I've been hearing your program now more than a year now. So wow. I will say God bless you for working away here from the pension, sir.
0: Thank you, sir. Thank you, sir.
2: I want to learn something, new skills on digital phone. I need something that I've been learning I've been making money as well as making more weekly, sir.
0: Okay, just listening to this program to the end, sir. So, okay. Onimoro James Adesina will call his number and talk to him.
2: Okay, sir. All God right, bless sir. You, sir.
0: Yes, sir. You're welcome, sir. Lara nkota nso na ni ede o kin se baria igbo yo ba tan so
1: owo gbe
0: owo se
1: owo ti e gbe o se de kankan to wo gbo owo na ni
0: owo ni
1: owo le ede owo
0: ape kanuko
1: owo le ede owo yi te fe wa fun dan leko ola ni kiakia
0: e
1: bere si ni ma send the yes pe fe wa si number yi lati fi darapo lati gba oruko lati gba adresi be se debe ona te gbe gba ebe si ma send the yes sori number yi 0708830 6422 070 70 88 88 30 64 64 22. Ẹ wá gbọ́ o, tẹ bá tètè dé láti bí aago mẹ́sàn-án àbọ̀ sí aago mọ́kànlá, ẹ wà fún training ọ̀fẹ́,
0: ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́,
1: ìdánilẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ láti kọ́ nípa àwọn nǹkan tẹ́ ẹ lè ṣe. Ẹ wá fẹ́ kọ́ púpọ̀, ẹ fẹ́ kọ́ púpọ̀, ẹ fẹ́ kí n kọ yín ní practical, kí n gbé yín débẹ̀ dáadáa. Ẹ sanwó registration fún VIP training tí ó bẹ̀rẹ̀ láti bí aago mọ́kànlá 11 a.m. Sí aago kan ọ̀sán. Tẹ bá sì ń bọ̀, ẹ múwe ẹ fi kọ́lẹ̀ dání, ẹ mú bárò dání, ẹ bàbá ẹ lè mú ọmọ yín wá. Ọwọ́ ọmọ náà tó bá ń gbọ́, o lè mú bàbá rẹ wá, ẹ lè mú yà, ẹ lè mú ìyàwó yín wá. Ìyàwó ìyáálé ẹ lè mú ọkọ yín náà wá. Location kì í ṣe bàríà o, ibi tẹ bá ti ń bọ̀ kẹ tètè dé, torí nǹkan tẹ kọ́ lọ́la ó ju nǹkan tí mo ti kọ yín lórí afẹ́fẹ́ lọ o. Torí àwọn nǹkan kan wà tí mi ò ní lè mẹ́nuba, àwọn ẹ̀kọ́ kan wà tó jẹ́ pé one on one ni màá kọ yín, tí mi ò ní lè kọ yín ní orí afẹ́fẹ́. Ẹ láǹfààní láti rí mi tójú korojú láti kọ́ ẹ̀kọ́. Àwọn research tí mo ti gbá nínú ọ̀sẹ̀ yìí tí ó lọ́sẹ̀ tó lọ, tí ẹ lè sọ di owó, ẹ̀kọ́ nípa rẹ̀ dáadáa. Ẹ bá tún wá láwọn ìbéèrè àwọn ìmọ̀ kan tẹ fẹ́ mọ̀ lọ́la, ẹ tún láǹfààní àti bèrè ní ọwọ́ mi lórí ọ̀fẹ́ Ọlọ́run tí ẹ sì kọ́. Màá tún lórí ọ̀fẹ́ láti gbé àwọn akọ́ṣẹ́mọṣẹ́ tí wọ́n nímọ̀ nínú pípa pawó lórí ẹ̀rọ ayélujára, màá lórí ọ̀fẹ́ àti gbé wọn wá ní ọ̀la fún training ọ̀la. Training ọ̀la máa ní agbára èèyàn 50 tí ó kọ́kọ́ jorí ọ̀fẹ́ training ọ̀la. Ẹ bẹ̀rẹ̀ sí ni máa send the yes sórí nọ́mbà yìí lọ́wọ́lọ́wọ́ báyìí 070 70 88 88 30 64 64 22 ẹni wá tún wá wò pé mo fẹ́ get direction. Mo láwọn ìbéèrè kan tí mo fẹ́ béèrè lọ́wọ́ ọ̀gbẹ́ni James Adesina tẹ fẹ́ béèrè lọ́wọ́ mi lẹ́yìn ètò lórí training tí ó wáyé lọ́la, àti lórí àwọn nǹkan tí ẹ tiẹ̀ máa kọ́ lọ́la. Ẹ wo nǹkan tẹ máa kọ́ máa ní agbára. Ẹ kàn gbáradì tẹ bá ti ń bọ̀ kẹ prepare mind yín. Àwọn business tẹ fowó sí wà tẹ bá ti kẹ́kọ̀ọ́ tán ni o. Àwọn business ọlọ́pọlọ ìyẹn tá a pè ní.
3: Everybody, this is a sweet and it's about the
1: keys. Tẹ máa kọ́ bẹ́ẹ̀ ṣe sọ AI di owó tí AI ó mọ̀ owó fún yín. Ẹ kọ́ ní Saturday ọ̀la yìí ní ẹgbẹ́ dá kó wọn jọ. Ẹ lè pè mí, ẹ tún lè send message pé mo fẹ́ wá sórí nọ́mbà yìí 08 0 64 09 55 98 0 80 64 09 55 98. Tẹ bá fẹ́ tẹ̀lé mi lórí ẹ̀rọ Facebook, James Adesina lorúkọ mi lórí Facebook. Fẹ́yìn tẹ fẹ́ tẹ̀lé mi lórí TikTok, the Unservice CEO, òun ni ẹ fi connect mọ́ mi lórí TikTok. Lórí YouTube, James Adesina náà ni orúkọ mi lórí YouTube. Mo ń fi àsìkò yìí láti kí ilé iṣẹ́ Iris ìyá Basira Alamola.
0: Ó dà kọ́ gbá mọ́là wá bá wa ṣá. Ẹja máa lọ torí àsìkò wa. Adúpẹ́ lọ́wọ́ Damilọ́lá Oládòkè, òun ló jẹ́ kẹ láǹfààní láti máa wà lórí Instagram Live Jordan 105 FM Lagos. Ẹ lè darapọ̀ mọ́ àṣùgbọ́n aago mẹ́wàá tún pàdé lórí ọ̀túnúwé ìròyìn. Ọpẹ́ lọ́wọ́ Peter Olaniyi àti Razak Adéjàre. Ẹ rí Olúwa Gbemilékè Adébáyò lórúkọ tí èmi James Irawọ. Eré gbogbo dàgó mẹ́wàá ẹ káàárọ̀.

0: from Lagos, this is Jordan.
1: This is Jordan 105.5.
2: Station with the boys for entrepreneurs.
3: Igi pọ̀ ní gbólóòótọ́ ká tó fi igi ọmọ gbẹ́gbẹ̀dú Jordan 105.5 FM kò bàjẹ́ jọ. Ọ̀túnú ìwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM ó balẹ̀ gùdẹ̀ bí ẹ.

ojúmọ̀ rẹ̀ ojúmọ̀ ayọ̀ ojúmọ̀ ìgbéga ojúmọ̀ dùnú ní gbogbo bí kíbi tẹ́tí ńlá ànfàní láti máa gbọ́ mi láàárọ̀ yẹ jẹ́ má kíra pẹ́ káàbọ̀ sórí ọ̀tún inú ìwé ìròyìn fún ti òwúrọ̀ tòní akí gbogbo ẹ̀yìn bàbá màmá ẹ̀yìn olólùfẹ́ wa pátápátá pátá sí orí ìkànnì jordan 105.5 fm láàárọ̀ òní òní tí ó jẹ́ ọjọ́ kẹrìnlá nínú oṣù kẹjọ ọdún 2026 àti kó àwọn ìròyìn ọ̀hún dé bìbà láàárọ̀ yìí ẹ jẹ́ ká máa ṣí lẹ́yọ̀ kọ̀ọ̀kan láwẹ́láwẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sin ní ọ̀ní kíniwín sínú àwọn ìwé ìròyìn láàárọ̀ yìí ìwé ìròyìn punch àti ìwé ìròyìn daily post náà ni ó wà lọ́dọ̀ mi gbogbo ìròyìn tó sì wà ń bẹ̀ pátápátá náà lábẹ́jú o tásí láǹfààní láti kà síta ní ẹ̀jẹ̀wọ̀n gẹ́gẹ́ bí wọ́n ṣe sin wọn ní ọ̀ní kíniwín láàárọ̀ ẹ̀rí olúwagbèmílékè adébáyọ̀ lórúkọ tèmi ẹ jẹ́ bẹ̀rẹ̀ láti inú ìwé ìròyìn daily post gẹ́gẹ́ bó ṣe wà níbẹ̀ láàárọ̀ yìí wọ́n ní àwọn nǹkan tó ṣe pàtàkì tí ó jẹ́ ohun èlò fún ètò ìdìbò eléyìí tó máa wáyé ní ọ̀la ní ìpínlẹ̀ ọ̀ṣun òun náà ni wọ́n ti kó gbogbo ẹ̀ sí olú iléeṣẹ́ ilé ìfowópamọ́ orílẹ̀-èdè wa nàìjíríà tó wà ní ìlú òṣogbo ni wọ́n ti kó sí central bank of nigeria tó wà ní ìlú òṣogbo lánàá gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ibẹ̀ ni wọ́n kọ́kọ́ kó lọ kó tó di wípé wọ́n wà máa wá pin káàkiri tùbútòrò ìjọba ìbílẹ̀ eléyìí tí ètò ìdìbò ti wáyé wọ́n ní gẹ́gẹ́ bí àwọn nǹkan wọ̀nyí bí wọ́n ṣe kó dé àwọn agbègbè ilé ìfowópamọ́ cbn ní nǹkan bíi aago mẹ́jọ àbọ̀ alẹ́ àná òun wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ló dé sí agbègbè ọ̀hún kó tó di wípé àwọn tí wọ́n jẹ́ aláfojúsùn fún àwọn àjọ tí wọ́n rí sí ètò ìdìbò yẹn independent national electoral commission àti àwọn ẹ̀ṣọ́ aláàbò pátápátá tí wọ́n fi ojú tí wọ́n fi tò gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post bó ṣe kọ́ láàárọ̀ yìí wípé àwọn ohun tó ṣe pàtàkì tí wọ́n ó lò tó jẹ́ ohun èlò tó ṣe pàtàkì tó jẹ́ ohun ìwúrí àti àwọn nǹkan tó ohun àmúyẹ eléyìí tí wọ́n á lò fún ètò ìdìbò ọ̀la ní ìpínlẹ̀ ọ̀ṣun eléyìí tó máa wáyé ní ọjọ́ sátidé ọjọ́ 15 oṣù tá a wáyé gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post bó ṣe ṣe lálàyé láàárọ̀ tòní. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà bàbá ti fi dá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun lójú pátápátá wípé ètò ààbò eléyìí tó múná dóko òun náà ló máa wà fún wọn láti ọ̀la lọ tí ètò ìdìbò eléyìí tí yóò fi bẹ̀rẹ̀ tí yóò sì fi parí wọ́n ní gbogbo olùdìbò pátápátá ni kí wọ́n jáde kí wọ́n wá dìbò pé kí wọ́n fọkàn wọn balẹ̀ wípé mìmì kan báyìí kò ní mì wọ́n gẹ́gẹ́ bí ààrẹ bọ́n ṣe ń fi ọ̀rọ̀ náà ṣe ohun tí wọ́n fi ń sọ àyà wọn wípé ẹ wo mo sọ eléyìí fún yín pẹ̀lú ìgboyà bẹ́ẹ̀ àyà tí mò ń fọwọ́ gbà yìí kì í ṣe gun ẹran ní bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ̀rọ̀ náà ní àná tí ṣe ọjọ́bọ̀ thursday níbẹ̀ gangan náà ni wọ́n ti fi ọ̀rọ̀ náà ni wọ́n ti fi dá gbogbo àwọn olùgbé ìpínlẹ̀ ọ̀ṣun lójú wípé ètò ààbò yóò dúró re ní inú ètò ìdìbò eléyìí tí yóò wáyé lọ́la pé gbogbo ẹ̀ ìrọwọ́ ìrọsẹ̀ náà ni ó lọ wọ́n ní olúùlú ìpínlẹ̀ ọ̀ṣun.

wọ́n ní ó kéré tán èèyàn méje náà ni ó gbẹ̀mí mì ní kété tí ibì kan tó wó lù wọ́n ní abúlé kan tí wọ́n pè ní kàsá ní ìjọba ìbílẹ̀ bankeladi ní ìpínlẹ̀ plateau wọ́n ní ìrọ̀lẹ́ ọjọ́rùú wednesday òun náà ni wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí àwọn tí ó ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ lójú wọn ní ìlú ọ̀hún náà ni wọ́n bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lánàá tí ń ṣọjọ́bọ thursday wípé ìṣẹ̀lẹ̀ yìí ló wáyé ní nǹkan bíi aago méje alẹ́ ọjọ́rùú eléyìí tí wọ́n ní àwọn ibì kan ló yẹ̀ tó dàwó tí ó sì jẹ́ wípé àwọn ọmọ kéékèèké òun náà ni wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ méje náà ni ṣùgbọ́n wọn kò kọ́ ọjọ́ orí wọn gẹ́gẹ́ bí ìwé ìròyìn daily post ṣe gbé jáde láàárọ̀ yìí ó wà nínú ìwé ìròyìn daily post ẹ bá ẹ̀kúnrẹ́rẹ́ láàárọ̀ yìí. wọ́n ní ẹnìkan tí ó jẹ́ lára àwọn tí wọ́n ń ṣe tó jẹ́ olólùfẹ́ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress tó tún jẹ́ ẹni tí ó tún jẹ́ pé òun náà ó ń ṣagbátẹrù bí ẹgbẹ́ òṣèlú apc bí ó ṣe máa dàgbà sókè tó nífẹ̀ẹ́ ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó jẹ́ pé ọmọ ẹgbẹ́ òṣèlú apc ni agbègbè ẹ̀sà òkè ní ìjọba ìbílẹ̀ òbòkun ní ìpínlẹ̀ ọ̀sùn tí wọ́n porúkọ rẹ̀ ní ayégbọ́ olúwadélé òun ni wọ́n ní lánàá náà ni wọ́n mà yín níbọn o tí wọ́n yìn níbọn tó sì kú bẹ́ẹ̀ náà ni wọ́n ní wọ́n tún yin àwọn míì náà níbọn tó jẹ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí ó ń gba omi lójú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn èmi náà rí fọ́nrán ọ̀hún ní orí ẹ̀rọ ayélujára ẹ̀rọ ọlọ́run sì bà mí wọ́n ní arákùnrin náà ayégbọ́ olúwadélé ni wọ́n porúkọ rẹ̀ lánàá náà ni wọ́n ní wọ́n yìn níbọn ọmọ ẹgbẹ́ òṣèlú apc ní agbègbè ẹ̀sà òkè ní ìjọba ìbílẹ̀ òbòkun òun náà ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé wọ́n ní rògbòdìyàn náà ló wáyé látàrí ìpè ètò ìdìbò tó ń bọ̀ lọ́la eléyìí tí wọ́n ní wọ́n ń ṣe kò kárí ẹ̀ kó tó di wípé ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ náà tún wáyé ìwé ìròyìn daily post náà gbé jáde láàárọ̀ tòní ẹ̀ lọ́sẹ̀ rí ẹ̀ ẹ̀ bá nẹ́kùnrẹ́rẹ́ arẹ́bọ́lá ahmed tinubu ti fi dá àwọn tí wọ́n wà lẹ́ka epo rọ̀bì oil and gas tí wọ́n jẹ́ òṣìṣẹ́ ní orílẹ̀-èdè nàìjíríà pàápàá jùlọ wọn ní ilé ìfọpo eléyìí tó jẹ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà gangan wọn ni yóò bẹ̀rẹ̀ iṣẹ́ ní wàràṣẹ̀ṣà láìpẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ṣe ń jáde lánàá látẹnu arẹ́bọ́lá ahmed tinubu níbẹ̀ náà ni bàbá ti ní ilé ìfọpo lórílẹ̀-èdè nàìjíríà wọn ni yóò bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ láì jìnà ìpè kí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà kí wọ́n lè gbádùn ìjọba àwọn pàápàá jùlọ kí wọ́n lè rí dájú pé àwọn ohun táwọn ó ṣe fún àwọn aráàlú òun náà ni àwọn nǹkan tí àwọn aráàlú tí wọ́n jẹ ní àǹfààní gẹ́gẹ́ bí ìròyìn eléyìí náà ṣe jáde wọ́n ní ìṣèjọba àwọn kò ní fi ààyè gba ìwà ìbàjẹ́ ìṣèjọba àwọn ò ju pé kí àwọn ṣe àtúnṣe kí ọrọ̀ ajé kí ó tù kó bà kí gbogbo ẹ̀ kó lè lọ bó ṣe yẹ kó lọ gẹ́gẹ́ bí ààrẹ ṣe sọ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ti ń sọ̀rọ̀ lórí bí ààrẹ ṣe ní ilé ìfọpo tí ó jẹ́ ti orílẹ̀-èdè wa nàìjíríà pé yóò di ṣíṣe láìpẹ́ láì jìnà náà ni wọ́n ti ń sọ wípé owó tí àwọn táàrẹ ti wá fún wọn lọ́dún 2024 táàrẹ gbé oríyìn fún àwọn tí wọ́n kówó fún pé kí wọ́n ṣe owó ìbòná kò sí ṣé ìyún ti lọ́nu pé kí wá ní àrídájú wípé ààrẹ bọ́lá ahmed tinubu ìlérí tẹ ṣe pé ilé ìfọpo yìí yóò bẹ̀rẹ̀ iṣẹ́ kí ṣe ìlérí òun ṣé kìí kàn ṣe orí ẹnu lásán ìyún náà wà nínú ìwé ìròyìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà àwọn lẹ́nu lọ́rọ̀ àti àwọn tí wọ́n jẹ́ ògbóǹtarìgì ní ẹ̀ka ìròyìn kíkà ìròyìn sísọ àwọn náà sọ̀rọ̀ lé lórí láàárọ̀ yìí ó wà nínú ìwé ìròyìn ẹ̀bà ní ẹ̀kúnrẹ́rẹ́ ẹni tí ó jẹ́ ọmọ òye fún ètò ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́dún 2027 sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Allied People Movement ìyẹn APM tó tún wá jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ olóyè Ṣèyí Mákindé wọ́n sọ̀rọ̀ lánàá tí ń ṣe ọjọ́bọ thursday níbi tí wọ́n ti kéde ẹnìkan tó ti fìgbà kan jẹ́ ọ̀gá àgbà fún àwọn àjọ Department of State Service ìyẹn DSS rí ìyẹn Lawal Daura gẹ́gẹ́ bí amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn tí yóò jẹ́ igbákejì wọn nínú ètò ìdìbò ọdún 2027 ìyẹn tó ń bọ̀ fún sí ipò ààrẹ wọn ní Mákindé òun

ó jáde fún ipò ààrẹ Lawal Daura òun ni yóò jẹ igbákejì rẹ nígbà tí wọn jọ jáde láti ṣe ètò ìdìbò ọhún gẹgẹ bí Makinde bó ṣe kéde ọrọ yìí níbi tí wọn ti ń ṣe ìpàdé inú ẹgbẹ òṣèlú APM níbẹ̀ náà ni wọ́n ní ó ti sọ̀rọ̀ náà eléyìí tí wọ́n ní ó wáyé ní agbègbè Rilwanu Adamu Square eléyìí tí ó súnmọ́ ilé ìjọba ní ìpínlẹ̀ Bauchi níbẹ̀ gangan náà ni Makinde ti sọ̀rọ̀ náà láàárọ̀ tòní ẹ lọ gba chenji ìròyìn ọ̀hún nínú ìwé ìròyìn Daily Post ẹ bà ní ẹ̀kúnrẹ́rẹ́.

wọn ni àwọn tí wọn jẹ òṣìṣẹ fún fún ìṣèjọba rẹ ìyẹn tí wọn wà ní ẹka ti bí a ó ṣe dá ọlọpàá ìpínlẹ sílẹ òun náà ni wọn tún ti sọrọ láàárọ yìí wípé àwọn ti fẹ gbèdéke ọjọ eléyìí tí wọn ni kí wọn fi sí ọ̀rọ̀ àdọ́lọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ wọn ni wọn tún ti sun sí ọjọ́ iwájú díẹ̀ báyìí gẹ́gẹ́ bí ìwé ìròyìn eléyìí tí ó gbé jáde láàárọ̀ daily post náà ló sọ bẹ́ẹ̀ náà ni wọ́n sì kọ ọjọ́ náà wọ́n kọ sí inú ìwé ìròyìn ìyẹn tí wọ́n kọ síbẹ̀ pé láti ọjọ́ kọkànléní ogún ìyẹn August 21 o ni wọn pe ọjọ tí yóò jẹ gbèdéke náà gẹgẹ bí ìwé ìròyìn daily post bó ṣe gbé síta ìyẹn fún ti òwúrọ tòní ẹ bá ẹkúnrẹrẹ nínú ìwé ìròyìn daily post láàárọ tòní.

ajínigbé ó jẹ́ ògbóǹtarìgì ajínigbé tí wọ́n pè ní Sanda Aliyu oná lọ́wọ́ ti bàbá yìí o gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara gẹ́gẹ́ bí ohun tí àwọn ṣe ní àlàyé ìyẹn ní àárọ̀ tòní oná ni wọ́n ní ọwọ́ ti ba Sanda Aliyu wọ́n ní àwọn àjọ ọlọ́pàá ni ó ń gbìyànjú láti ra ìbọn tó jẹ́ AK-47 eléyìí tí ó tó ₦1.6 million ó dẹ̀ pa mú ìròyìn náà lánàá ní ìjọba ìbílẹ̀ Kiama ní ìpínlẹ̀ Kwara náà ni wọ́n ní Aliyu lọ́wọ́ bá níbi tí ó ti ń dúnàádúrà kódà àwọn ló ti sanwó ó ti sanwó kó wá gba ohun tó sanwó rẹ̀ òun ni wọ́n ní nígbà tí ó náwó tó fẹ́ gbà bọ́bá ankọ̀fù mámu gàrí òun ni wọ́n ní wọ́n náà sí pé you are under arrest kí ló fi ìbọn AK-47 tó tó ₦1.6 million kí ló fi ṣe wọ́n ní Aliyu ni ó ń ṣe ìdúnàádúrà eléyìí tí wọ́n ní òun àti ẹnì kejì rẹ̀ Aliyu Muhammad wọ́n ní ìyún fe ẹsẹ̀ fẹ́ wọ́n ní ṣùgbọ́n wọ́n ti ba Sanda Aliyu eléyìí tó jẹ́ ọ̀kan lára àwọn tó mú iṣẹ́ ìjínigbé lọ́kùnkúndùn wọ́n wọ́n ti bà á ní ìpínlẹ̀ Kwara ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ jẹ́ ń lọ polówó ọjà àpadàbọ̀ ọ̀túnú ìwé ìròyìn tẹ̀síwájú ní ìkànnì Jordan 105.5 FM.

0: ẹkú bójú ọjọ́ ti rí ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní láti máa gbọ́ mi ní àkókò yìí. Ibi tí lékelèké gbé ń fọṣọ ẹyẹ àparò kan ò lè mọ̀bẹ̀. Orúkọ mi ni ọmọba Adédèjì Adémúyíwá kọ́kọ́rọ́ ọ̀rọ̀. Mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tí ẹ̀ ń gbọ́ mi lásìkò yìí, a ò ní wáyé asán o. Kékeré alákan a máa nílé lórí gbogbo wa ni Ọlọ́run yóò kọ́lé àkọ́gbé àti ilé àkọ́tà fún. Àmì èròjà ayọ̀ ńlá kan ni mo mú wá fún yín láti ilé iṣẹ́ Shefa Homes and Properties. Ṣùgbọ́n ṣáájú ẹ kọ àwọn nọ́mbà yìí sílẹ̀ torí yóò wúlò fún yín: 0806-514-3581 0806-514-3581 tàbí 0912-238-8541 0912-238-8541. Àdúrà tí ọ̀pọ̀ ènìyàn máa ń gbà ni wípé kí Ọlọ́run kọ ilé ayọ̀ fún òun. Ṣùgbọ́n bí ènìyàn kò bá ní ilẹ̀, kò sí ibi tí ó fẹ́ kọ ilé sí o. Shefa Homes and Properties tí wọ́n wà ní 5 Charity Road opposite UPA Bank Okuoba Agege Lẹ́kọ̀ọ́ ni wọ́n mú ìrọ̀rùn wọnú ilé kíkọ́ àti ilẹ̀ rírà nílẹ̀ yìí. Ilé iṣẹ́ ti ń báni kọ́lé, báni ralẹ̀, tí wọ́n sì ń báni ta ilẹ̀. Ọ̀rọ̀ tó bá dáni lójú kì í kọsẹ̀ lẹ́nu ẹni. Bí mo bá ti sòótọ́ fún yín, ẹ má tún wá irọ́ rebòmíràn mọ́ o. Àwọn ibi tí a ní ilẹ̀ sí lọ́wọ́lọ́wọ́ nìwọ̀nyí: Lodge Haven Home tó wà ní Mọ̀rọ̀jọ́dá ní Ẹ̀pẹ́, Landmark ẹ̀ ní Yaba Tech Ẹ̀pẹ́ Campus, Lagos State University of Education Michael Oteodola College of Education Ẹ̀pẹ́ Resort and Spa. Ilẹ̀ yìí kì í ṣe ilẹ̀ inú igbó o, kì í ṣe inú omi, kódà kì í ṣe inú ìrà rárá, bẹ́ẹ̀ kò jìnà sí títì márosẹ̀ rárá. Bákan náà ni a ní ilẹ̀ sí Àlàáfíà Parks and Garden ní pápá Land 24. Àwọn landmark ẹ̀ ní Government Science and Technical College, Ìlàró Polytechnic, Lafarge Cement. Àwọn ibi tí a tún ní ilẹ̀ sí nìwọ̀nyí: Anílẹ̀ nílùú Ìbàdàn, Abẹ́òkúta, Mòwe Ìbàfò, Ìbẹ̀jùlẹ́kí, Àjá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ilẹ̀ tí ẹ bá rà ní ilé iṣẹ́ Shefa Homes and Properties, wọ́n ní ìfọ̀kànbalẹ̀, kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí ajagunbalẹ̀. Ẹ ó fi ojú yín rí ilẹ̀ tí ẹ fẹ́ rà kẹ́ ẹ tó sanwó. Lọ́gán tí ẹ bá ti wá san owó ni ẹ ó máa bá iṣẹ́ lọ, tá ó sì fún yín ní allocation lórí ilẹ̀ yín o. Pábánbárì tó wà nílé iṣẹ́ Shefa Homes and Properties ni wípé àdéhùn wà lórí ìsan díẹ̀díẹ̀ láàrin ọdún kan tí ẹ ó sì.
1: This is Jordan.

Àwọn àjọ ọlọ́pàá tẹ àwọn afurasí agbésùnmọ̀mí ajínigbé mẹ́fà yẹn ní ìpínlẹ̀ Kaduna. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Punch ṣe gbé jáde, wọn ni iléeṣẹ́ ọlọ́pàá ti ẹ̀ka ti ìpínlẹ̀ Kaduna. Àwọn náà ni wọ́n ti sọ wípé àwọn ti ba afurasí mẹ́fà kan tí wọ́n jẹ́ ajínigbé o. Bákan náà náà ni wọ́n ni àwọn wọ̀nyí náà ni wọ́n fira wọn pamọ́ sí agbègbè kan tí wọ́n pè ní Ìkárá ní ìpínlẹ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí agbẹnusọ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀hún ìyẹn DSP Mansa Hasan gẹ́gẹ́ bí ó ṣe fi ọ̀rọ̀ náà síta fún àwọn akọ̀ròyìn lánàá tí ń ṣọjọ́bọ̀ Thursday nílùú Kaduna. Hasan sọ wípé àwọn afurasí yìí òun náà ni ọwọ́ ti bà látàrí ọ̀rọ̀ tí àwọn gbọ́ bí ìtanijí eléyìí tí wọ́n fún wọn wípé wọ́n gbìyànjú láti jí ẹnìkan gbé o tí ó sì jẹ́ wípé ẹni náà ó sá lọ mọ́ wọn lọ́wọ́ kó tó di wípé àwọn agbófinró gbìyànjú láti máa fi ojú fílẹ̀ láti mọ ibi tí wọ́n wà kó tó di wípé ọwọ́ bà wọ́n. Wọ́n ní àwọn tí wọ́n ní ọwọ́ bà yìí òun náà ló jẹ́ wípé àwọn agbófinró ti ń gbọ́ wípé wọ́n ti ń jiyàn gbé sí inú ilé kan eléyìí tí wọ́n ní ó wà ní ìlú Dongo Pako ìyẹn tí ó súnmọ́ ìlú kan tí wọ́n pè ní Ìkárá ìyẹn nílùú ọ̀hún. Gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú wọ́n ní ọwọ́ ti ba àwọn mẹ́fà afurasí ọ̀hún tó sì jẹ́ pé ọjọ́ orí àwọn mẹ́fẹ̀ẹ̀fà èyí tó kéré jù ní 20 ọdún èyí tó sì dàgbà jù òun náà ni ọmọ ọdún 5 ó lé ní 60 ìyẹn 65. Gẹ́gẹ́ bí àwọn àjọ ọlọ́pàá agbẹnusọ wọn bó ṣe wá fi kún ó ní àwọn mẹ́fẹ̀ẹ̀fà náà ni wọ́n ti wà ní àkàtà àwọn ọlọ́pàá báyìí o tí àwọn ń ṣe ìwádìí lórí wọn tí ó sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹ̀ yìí wọ́n fojú wí iná òfin lábẹ́ òfin ó wà nínú ìwé ìròyìn Punch láàárọ̀ tòní ẹ̀bà ní Ẹ̀kúnrẹ́rẹ́. Bákan náà inú ìwé ìròyìn Punch náà ni wọ́n ní àwọn àjọ ọlọ́pàá ti orílẹ̀-èdè Ghana náà ni wọ́n ní ọwọ́ wọn ba àwọn adigunjalè kan o tí wọ́n sì ní wọ́n pa méjì nínú àwọn afurasí ọ̀hún tí wọ́n sì fọwọ́ òfin mú ìkan nínú wọn. Ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ tòní ẹ̀bà ní Ẹ̀kúnrẹ́rẹ́. Wọ́n sọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń da ìdọ̀tí eléyìí sí agbègbè agége rélùwé ibi ojú irin tó bẹ ní agége o wọ́n ní gbogbo bẹ̀rù náà ló jẹ́ wípé látàrí bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe ń sọ wípé kí ìmọ́tótó kó má ṣe wà ní agbègbè ọ̀hún wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n tún ń da ìdọ̀tí síbẹ̀ o wọ́n ní pẹ̀lú gbogbo akitiyan ìjọba ìpínlẹ̀ Èkó ní agbègbè rélùwé eléyìí tó wà ní agége òun náà ló jẹ́ wípé àwọn èèyàn ń kó ìdọ̀tí ohun ẹ̀gbìn wọ́n ń kó sí agbègbè ọ̀hún o nígbàtí ìwé ìròyìn Punch eléyìí tí wọ́n ní wọ́n ṣe àfojúsùn lọ sí ibi ìṣẹ̀lẹ̀ ọ̀hún náà ni wọ́n ti rí wípé ọ̀pọ̀lọpọ̀ ìdọ̀tí àti àwọn nǹkan míì tí wọ́n kó sí lóríṣiríṣi bí àwọn ike eléyìí tí wọ́n kò lò mọ́ àwọn nǹkan lílò bí àwọn àjẹkù oúnjẹ àwọn oríṣiríṣi nǹkan tí wọ́n ń lò ńlé àwọn ìdọ̀tí ẹ̀gbin òun náà ni wọ́n kó sí ibẹ̀ tó sì jẹ́ pé eléyìí kò mú ìlọsíwájú bá agbègbè ọ̀hún wọ́n ní kódà wọ́n ní ó lè ṣe àkóbá fún ìlera àwọn tí wọ́n ń gbé ní agbègbè náà pàápàá jùlọ bí agbègbè ọ̀hún bí wọ́n ṣe ń bàá jẹ́ pẹ̀lú àìní ìmọ́tótótó wọ́n ní ó léwu púpọ̀ fún àwọn tí wọ́n ń gbé ní agbègbè ọ̀hún o gẹ́gẹ́ bí àwọn ìwé ìròyìn Punch wọ́n wá ṣe kìlọ̀kìlọ̀ bẹ́ẹ̀ ni wọ́n sì bá àwọn tí wọ́n jẹ́ lẹ́nu lọ́rọ̀ lágbègbè ọ̀hún wọ́n bá wọn ṣe ìpàdé lára àwọn tí wọ́n bá sọ̀rọ̀ náà ni Oyeniran Prince gẹ́gẹ́ bí òun náà ṣe ṣàlàyé o ó ní gbogbo ìgbìyànjú wọn náà ló jẹ́ pé àwọn ń gbìyànjú láti rí dájú pé àwọn ń ṣe ìmọ́tótó bẹ̀ ó ní kódà àwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní ojú irin ó ní kódà kò sígbà tí wọn kì í ṣe ìmọ́tótó agbègbè ọ̀hún wọ́n ní ṣùgbọ́n o ẹnikẹ́ni tí ọwọ́ bá ti wá bà látàrí pé òun kó ẹ̀gbin àti ohun ìdọ̀tí sí agbègbè ọ̀hún wọ́n ní ohun tójú ẹ̀ bá rí kó fara mọ́ ìyún náà jáde nínú ìwé ìròyìn láàárọ̀ tòní Punch náà ló tì í ta ẹ̀ bà á lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ní àwọn ọmọ ogun orí omi náà ni wọ́n gba àwọn 22 tí wọ́n jẹ́ arìnrìn-àjò lórí omi tí wọ́n ní àwọn adigunjalè tí àwọn èèyàn tí wọ́n máa ń digunjalè lórí omi ni ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí o gẹ́gẹ́ bí Punch ṣe gbé jáde wọ́n ní àwọn ọmọ ogun orí omi eléyìí tí wọ́n ní wọ́n jẹ́ ẹlẹ́ṣọ̀ọ́ ààbò orí omi ní ìpínlẹ̀ Delta òun náà ló jẹ́ wípé wọ́n ṣe àsopọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá orí omi eléyìí tá a mọ̀ sí Marine Police òun náà ni wọ́n ní ọwọ́ ti ba àwọn kan tí wọ́n ní wọ́n gba àwọn èrò tí wọ́n rìnrìn àjò láti wọ́n gba orí omi fi rìnrìn àjò tó jẹ́ 22 wọ́n gbà wọ́n lẹ̀ lọ́wọ́ àwọn adigunjalè eléyìí tí wọ́n ní wọ́n ṣe ìkọlù sí wọn ní orí omi tí wọ́n pè ní Calabar
oran ibaka ele ti won ni omi ina le le gbade ilu cross river gege bi won se wa salaye nipa gbigba won le ona ni won ni awon adigunjale yi na ni won fe se ikolu si awon ti won rin ajo ohun lati le gba gbogbo ohun ini won ko to di wi pe awon omo ogun ori omi iyan navy ati awon olopa ori omi iyan marine police won to se ise ele ti won fi gba awon eyan na lowo awon adigunjale gege bi eni ti o wa je oga apase wa fun awon ti won lede igbese ohun ele ti won pe ni navy captain adebo wale omotosho won na lo ba won akoroyin soro lana jobo thursday ti weroyin punchi to si gbe jade laaro toni e lo gba change iroyin yi e ba ni ekunrere laaro yi

0: wahala ma wa gidi gan o talent to so be eni ti o je aburo eni to ti gba kan je gomina ni ipinle Ekiti iyen Isaac Fayose na lo sunkun sita wi pe wahala ma wa leyin ti foran video arakunrin kan ile ti won ni awon omo asunta kan ile ti won gbebon ti won fi yinbon pa arakunrin ohun iroyin ti mo mule kan nu won ni Isaac Ayodele Fayose ohun na soro lori isele yo to si kariwo sita pe he se to idibo yi se yo lo bo se ye ko lo bayi iyun na wa ninu iwe iroyin laaro toni o ye ki ipinle osun ko dara daada o tori pe owo po nle daada ti ijoba apapo nfun won ni ipinle osun tale to soro apabio ohun na lo nso eleyidi mimo laaro toni asiko tin ko wa ni papa mora e je ki nkan mo awon koko bi meji si meta si ko to di wi pe a mo lo laaro ka lo soju opo le ilode to je wi pe ijoba ma nse iranwo fun awon ti won ba fe se igbeyawo ti ko si oko won be boyo ko ti ku ele ti won pe ni mass marriage won ni ijoba ma nkowo o se wa je ohun to je pe o ye ki ijoba ma gbe sori pe ko ye ki ijoba ma gberu e sori o bo ni won se nkowo siru awon mass marriage bayi talent to soro gumi na lo so ele di mimo laaro ele lo ka ikunrere ohun ti gumi ri to fi so e ba ninu iwe iroyin laaro daily post na lo gbe jade won ni leyin ogoji ojo ti won se igbeyawo tan na ni iyawo lo ba fi majele sinu je oko re ni ipinle Bauchi iyun na wa ninu weroyin Daily Post laaro toni won ni ina ma soyo o ni ilegbe awon omo lewe ni ipinle Plateau hosteli won ni ina se yo nbe ni ipinle Plateau e lo ba ekunrere ninu weroyin laaro toni won ni olopa gba omo tuntun jojo lo ti won jigbe o ti owo won si ba awon afurasi mokanla ni ipinle Benue won ni owo ba awon meji kan eleyi ti won ni won ba tramadol egbogi oloro tramadol eleyi ti won ni o to 150,000 tramadol e ni ipinle Adamawa iyun na wa ninu iwe iroyin laaro toni ele na ma fi senu mi ni dede sibi laaro toni e wo isoro orilede Nigeria ki se tinubu o ta wa lo soro yi Femi Kuti o na lo salaye idi ati isoro eleyi ti Nigeria ni o ni e ma ri Tinubu gege bi isoro yin e je ma fe eleyi ki fi ma lo soke ka lo soju opo le 09063352 09063352 te ba ti pe wa eyi radio yin lo le wakati kan iseju kan abo o na le lo wakati kan ke iseju kan abo o ni akoko te ni gbo n te baba wa so iroyin te ba mu e mu ni soki soki soki laaro e Mr. Damilola Murowo yun elu e kaaro 09063352 e ma je ki ariwo po e ba ti pe wole eyi radio yin lole ka le lanfani ka gbora wa dada ni ojumo re o
1: 09063352 0907 0516 9719 ini se gbogbo gba ta ba me dibo ko pa yan bi pa yan lohun ibo da ba pa gbo ato ta le dibo fun lo ta le si je ba le lori
0: ona asha anu wa
1: pelu gbo olohun ko kuni daru
0: ami e seun sa e seun ba mi Mukaila lati isase elu e kaaro
2: hello
0: e kaaro
2: e kaaro sa
0: e kaaro e ko nbi ariwo yan o
2: pa a je ba ni su be
0: e kaabo sa
2: Daily Post.
0: O ti so si be o ni kinu bukola ni isoro yin o de daruko isoro yin be e lo ka nu iroyin Daily Post e ri isoro ni
2: eh Kẹ́rí ìbò tó bá ti rí ìpínlẹ̀ Ọ̀ṣun. Kẹ́ríkà bá ti dìbò tó bá ti lọ rí kò ní síjà wọn kan. Ó máa dún níbi tí wọ́n ti dìbò yẹn ló máa ń fàjà alákọ̀ọ́jà ló rí ìdí mbẹ̀ tó máa ń fàjà wọn gan nìyẹn.
0: Ẹ ṣeun. Àjọba láti túbẹ̀ ẹ ṣe ẹni tó sọ̀rọ̀ ó fi kò mú òkun ẹ̀ yọ ẹ lọ kà á ẹ ló.
3: Ẹ̀lú sà.
0: Ẹ káàárọ̀ sà.
3: Ẹ̀yìn ọkọ ètò.
0: Yẹ sà.
3: Àyẹ̀sí ìgbòkú ṣọlá alákàmí kan rẹ̀.
0: Ẹ káàbọ̀ sà.
3: Ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ọlọ́run àjẹ pé gbogbo nǹkan kò pẹ́ ọwọ́ ọ̀sẹ̀.
0: Àmì o.
3: Ìtàjẹ̀ sílẹ̀ ò ní sí.
0: Àmì.
3: Àwọn ìpínlẹ̀ náà sì wọ́n ti jọ ń mọ lẹ́yìn ìdìbò tí wọ́n ti jẹ ríra wọn. Mọ bàbá sanu ti wọ́ lọ sábújá inú mi dùn torí kò yẹ kí bọ̀rẹ̀ kó sojú ẹ̀. Fadáhùn sí
0: ẹ. Wọ́n ti mú Fadáhùn sí
3: bẹ́ẹ̀ ni ìlú ìgbẹ́. Sọ fún ìwà ẹ̀ bọ̀bá tán bá ìbọn lọ́wọ́ ẹ̀ táwa máa wá ìdìbò àdìbò sí ẹ̀ olè jẹ́ àwọn olóṣèlú ìlú lọ ẹ̀fún ìgbẹ́ ní kó lọ gbà kọ́wọ́ tó gbà táwa mú dáadáa àjẹwọ́ àwọn tó rọ ọ́nṣẹ́. Ẹ ẹ má fẹ́ ìbọn ṣe ó yẹ jẹ́ kí nínú
0: àwọn ọlọ́run àbọ́
4: Hello, Ekaro.
0: Ekaro, sir.
4: Ekito.
0: Yes, sir.
4: Ẹmi Dọlá láti Kọ̀tún.
0: Ekaabo, sir.
4: Ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ lórí ipò Ọ̀ṣun. APC ló ń ṣe gàràgàrà kò sí nǹkan kan níṣẹ̀lẹ̀ lọ́sùn ẹlọ́kọ́sílẹ̀. Àwọn náà kàn ń dẹ́rù balẹ̀. Ìbò máa lọ bó ṣe máa lọ ẹni máa wọlé dẹ̀ máa wọlé. Ẹ máa wọlé ó máa wọlé bó ṣe nǹkan ṣe gàràgàrà tó ìyẹn bẹ́ẹ̀. Gbogbo wa ń sọ ń sìn pé àwọn tó ń ṣègbéyàwó fún àjàlátà náà kí wọn ọba bá yá àwọn èèyàn jẹ débi tó tò sátúnṣe mọ a ti ṣe kọ ẹgbẹgbẹrún ìyànjọ tá a pa àmàrí fún wọn lọjọ kan ṣẹmọ fáyé wọn ti bá ṣá nìyẹn ṣáwọn wọn máa bá wọn bọ wọn gbogbo ẹ náà script pé kán lè pọ rẹpẹtẹ kán lè rí kán lè máa sọ fáwọn pọ náà ni ó ṣe wà ń sún wọn sìn kò tí ì sún wọn ṣe bẹrẹ ni.
0: Ẹ ṣeun.
4: Ẹ kú ètò jáde.
0: Ẹ sáà kan mi Dọlá láti Kọ̀tún. Ẹ ṣeun bàmí 09063352. Abala gbé ẹ̀ ọ̀la wa.
5: Ara ìlú ẹ sọ̀fọ̀ ká tún sọ̀rọ̀ ètí ara ìlú ẹ nínú
0: ni. Ẹ má sọ̀rọ̀ ètí wa nù ẹ dákun ẹ̀ ló ẹ káàárọ̀.
6: Ẹ̀dọ́ ẹ káàárọ̀ ẹ pẹ̀tù.
0: Yẹ sà.
6: Oníbàjẹ́ wọn nìkan kan wa.
0: Àmì sà.
6: Àtàdé ẹlẹ́wọ̀ ẹkùn ló sọ̀rọ̀.
0: Ẹ káàbọ̀ bàbá.
6: Àkọ́kọ́ mú akọ́sọ. Lórí ọ̀rọ̀ àwọn Chinese. Ìjọba Nàìjíríà tí wọ́n fẹ́ gbé alé wọ́n fẹ́ mú alẹ́ rúfà ṣáínà ni. Kò tí ì yí ọ̀pọ̀lọpọ̀ ń sìn. A yí ọ̀pọ̀lọpọ̀ lọ́jọ́ iwájú pé ṣáínà wọn ti Paris wọ́n fẹ́ claim ìlú ìmọ̀ra lọ́wọ́. Pẹ̀lú ìjẹkújẹ tí wọ́n táwọn fẹ́ jẹ tí wọ́n fi ń gbé gbogbo ẹkọ́nọ́mì orílẹ̀-èdè ilé ṣáínà lọ́wọ́ yẹn. Ìyẹn bẹ́ẹ̀ àwọn ará bíi tí wọ́n ṣe ìgbéyàwó fún omi ti níyàwó mẹ́rin náà tí wọ́n fẹ́yàwó fún yẹn. Gẹ́gẹ́ bíi ti Kọmíjọ lásọ yẹn tí wọ́n ṣègbéyàwó kíní tí wọ́n kàn bímọ ọkàlẹ̀ rẹpẹtẹ tí ò sì tọ́jú. Wọ́n á bí ọkàlẹ̀ rẹpẹtẹ wọ́n túnbọ̀ aṣá gbé lọ́dọ̀ tí wọ́n ń bí. Owó tó máa fojú hàn láìpẹ́ yìí. The next population sensor tá a máa ṣe ń sìn ẹ́ rí i pé gbogbo rọ́tọ́ ń papá àwọn ọkọ̀ yẹn wọ́n tó nǹkan kan jù wọ́n lọ.
0: Owó
6: tó máa fojú hàn ní next population sensor ẹ́ rí i ó máa ṣe everybody.
0: Ẹ ṣeun sà. Ẹ ṣeun bá mi àtọ̀dá ẹlẹ́wù ẹkùn láti Sango. Ẹ ló ẹ káàárọ̀.
7: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀ sà.
7: Adé láti Ayọ̀bọ.
0: Ẹ káàbọ̀ sà.
7: Ṣẹ́rí ìjẹ́ ẹyìn ìdìbò ọlá tó ń bọ̀ títí gbogbo àgbáyé fi mọ̀ ń pa yìí. Àwọn ọlọ́pàá ni kò ṣiṣẹ́ bí iṣẹ́ o. Àwọn àti tó wọṣọ àti tí ò wọṣọ ẹ wò àwọn ọlọ́pàá yẹn ni kò bá ọ ṣe níkì kò ṣiṣẹ́ yẹn bí iṣẹ́ o. Torí ẹyìn ìlérìyàn kó máa ṣe yẹn o. Kò ṣiṣẹ́ yìí o. Ẹyìn nípa ọ̀rọ̀ ti ẹ̀rọ rìfáínárì ṣé nígbà tí gbogbo ẹ̀ ṣá àwọn èèyàn gbogbo ariwo báwọn ti ń pa láti jọ wọ́n ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé rìfáínárì yẹn máa ṣiṣẹ́ ni. Kẹ́ ló dàbí pé rìfáínárì yẹn ṣe ló dákọ́ látọ̀ ọ̀run àwọn kankan ni wọ́n ṣe náà ò lè tún ṣe. Tí ariwo táwọn èèyàn ti ń pa káwọn èèyàn kó fojú àwọn èèyàn gbójú kó fojú àwọn èèyàn gbélé ẹ̀ ni wọ́n gbójú kí gbogbo ẹ̀ máa ṣe dákan. Ṣé wọ́n ṣe iṣẹ́ yẹn lá ní ìjọba yẹn ṣé ó níyì. Àwọn nǹkan kan wà káwọn èèyàn máa ṣe ó yẹ ká gbé ara níyì. Nígbà tó yẹ pé àwọn èèyàn náà fi síbẹ̀ kẹ́lẹ̀ níyì ni. Ẹyìn títí tí wọ́n kẹsẹ́ nìkan sọ wípé Tinubu kọ́ ló mú kí ìlú ṣe rí báyìí. Ṣé nítorí ẹ̀ la ṣe fi yín síbẹ̀? Ṣé nítorí kẹ́ àwọn pé ṣòro wà la ṣe fi yín síbẹ̀? K kilo wa de ti o se yan ti te ti yan ti soro yen isowo ti wa le ati mo but are you be capable to say like ti be so awon papa wa ti yan ba je pa le in ko da ku soro na to ba fi soro pa le won da ku soro pe mi se ri ni yan o
0: e seun ga e seun ba mi ade lati ayobo 09063352 elu e karo Are you ready? Mommy Miriam, a cabo. Yes, ma'am. Yes, ma'am.
8: Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am.
0: Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes,

0: Hello, ẹ káàárọ̀, ẹ kú ojúmọ́.
1: Bàbá ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
1: Ẹ dùn bá ṣe ń lọ ní ọ̀sùn lọ́dà bẹ́ẹ̀ máa fi tó a létí o.
0: Ta ló ń sọ̀rọ̀?
1: Ayé Ògúnṣọlá náà ni.
0: Ok.
1: Ẹ jẹ́ àmọ́ bó ṣe wá sí ń lọ.
0: Kò sí
1: wàhálà. Bẹ́ẹ̀ náà
0: ní bàjẹ́ o. Àmì o, kò sí wàhálà. Ẹ ṣeun. A mọ̀ fi tó yín létí.
2: Àṣọyìnbó náà lè tabọ̀. Ní ìwé àti ìkẹ́
0: ó ṣe é ṣe gan kó jẹ́ wípé a ní àwọn tí wọ́n jẹ́ aṣojú wa ní ìpínlẹ̀ ọ̀ṣun lọ́la tí wọ́n máa gbé wa débẹ̀. Ẹ̀lú ẹ káàárọ̀.
3: Ẹ̀lú ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀.
3: Ẹ̀jẹ̀ ti rè tò ní.
0: Bẹ́ẹ̀ ni orúkọ yín àti ibi tí ń pè wá.
3: Bámgbóyè lorúkọ mi láti Ìkọ̀tún.
0: Kí lẹ pé?
3: Bámgbóyè
0: láti Ìkọ̀tún, ẹ káàbọ̀ sà.
3: Ẹ̀rí kan tí mi ń kọ́fẹ́ sọ omi ọ̀rọ̀ ti rìbánárì. Ẹ̀rí rìbánárì ẹ̀wò tó wà ní Port Harcourt ń gbà ẹ̀ tẹ bá rántí tí Tinubu ní òun máa ṣe ń gbà ẹ̀. Ẹ̀wọ̀n fọ́ bára ọjọ́ ta kò wípé wípé kò lè ṣe é. Ó ní kan fún òun rere tí oṣù mẹ́fà kan nínú kan fún gbà ẹ̀ tó máa ṣiṣẹ́. Ẹ̀wò láti gbà ẹ̀ ṣe oṣù mẹ́fà ọdún pé. So gbogbo àwọn nǹkan báyẹn wọ́n mọ nǹkan tán lè fi si kò yẹn àwọn kan ló wà ìdí ẹ̀. Àwọn kan ló wà ìdí ẹ̀ ó kẹ́ wo ìgbà tí Dangote tó ṣe rìfámárì tó ṣe tó ṣiṣẹ́ àwọn owó ló takò pé táwọn NNPC ló takò ńgbà ẹ̀. Press ẹ ká máa bá rẹ kó kọ́lu ẹ ká máa rẹ kó bí ẹgbẹ́ wọn fi máa yẹn nìkan yẹ kó ṣiṣẹ́.
0: Ẹ̀ṣọ́
3: àwọn apá là ń ṣera wá ń gbé yẹn.
0: Ọlọ́run ṣàánú wa o, ká má ríra wa ṣe o, ká má ṣera wa o. Ẹ ṣeun bá mi Bámgbóyè láti Ìkọ̀tún. 09063352 ẹ̀lú ẹ̀ka àárọ̀ ta ló wà ńbẹ̀? Ọjà ẹ̀dá ẹ bá ṣàtì ń pè wá ẹ máa bá ń yé rédíò yín lọ̀lẹ́ abala bí ẹ̀hún náà là wà ó fún ìwé ìwòrìwò wọn abájíjọ wò dandan ni kó gún. Ọlọ́run ọba mi ó sì bá wa tó. Ẹ̀lú ẹ̀ káàárọ̀.
4: Ẹ káàárọ̀ Saudi Ahmed ló ń sọ̀rọ̀ láti Gowon Estate.
0: Ẹ káàbọ̀ sà.
4: Bàbá ọ̀rọ̀ ẹni tó ń lọ kó bọ́ tó lọ rà bọ́ 1.7 million ẹ̀ kọ́ kíjọba fáwọn ọlọ́pàá fọwọ́ òfin mú dáadáa o. Ẹjọ́ tí wọ́n lọ́ra nírógun ẹlẹ́rọ ẹ̀yà mẹ́yà ní Nàìjíríà o.
0: Àmì o.
4: Nínú ẹ bá kó bọ wọlé ẹ mọ̀kọ́ tó máa ṣe lẹ ni Ọlọ́run máa wà pẹ̀lú wa sá o.
0: Lè ṣe
4: ẹyọ ni Jóná sá.
0: Àmì ẹ ṣeun bà mí Saudi Ahmed. Wọ́n ní kọ́ mú ẹni tó lọ rà bọ́n 1.6 million ẹ mú dáadáa. Ìyá kan náà tọwọ́ bà náà wípé ó jẹ́ ọmọ tuntun gbé ọwọ́ ti bà yín náà. Ẹ̀lú ẹ káàárọ̀. Ẹ̀lú ẹ
3: káàárọ̀.
0: Yes ma'am.
3: Orúkọ mi ni Bello láti ilé Alágbàdo.
0: Ẹ káàbọ̀ ma.
3: Wọ́n fẹ́ ìdìbò gọ́ọ̀mù ọ̀sìn gbogbo ẹ lágbára báyìí. Tó bá wá fẹ́ ìdí ti president ń kọ̀.
0: Ìrọ̀rùn ni ó jẹ́.
3: Ìrọ̀rùn ni ó jẹ́. Ẹgbẹ́ ìgbà wọn ṣe jẹ́jẹ́. Ẹni kan ṣe jẹ́jẹ́ kí ọ rọrùn àkọ́ ọmọ àbálù yìí jẹ́. Arábí tó ti ń dìbò gbogbo kò níbi ti Nàìjíríà yìí. Tó jẹ́ kó ṣàánú. Wọ́n máa dìbò máa ṣe eré máa ṣe lé
0: Mrs. Bello láti Alágbàdo ẹ ṣeun ya dáadáa wọn ní kẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹyin tẹ̀ ń darí wa ẹ bá wa darí ẹ̀ dáadáa ẹ kọ́lọ́run ọba mi kó wà pẹ̀lú yín ọ̀nà olórí lè da kó jẹ́ pé bóyá àwọn ọmọ ẹ̀yìn ni ọba lè sunwọ̀n káwọn olóyè wọn gbádùn. 09063352 Ẹ̀lú ẹ káàárọ̀.
5: Ẹ̀lú sọ.
0: Ẹ káàárọ̀ sọ.
5: Ẹ lọ sọ.
0: Orúkọ yín àti ibi tẹ̀sí ń
5: pè. Ọ̀gbẹ́ni Abíyẹ láti Ọlọ́gbó ló ń sọ.
0: Ẹ káàbọ̀ sọ.
5: Ṣé nípa ti ọ̀rọ̀ àwọn olóṣèlú wọn sọ? Àwọn aráàlú gbogbo ní káàmùkọ́ tá à ń ṣe. Kò sí ẹ̀mí di kan náà àwọn olóṣèlú wa. Ìmọ̀ tara yín nìkan ni gbogbo wọn bá kiri. Gbogbo afẹ́tò pamọ́ ṣé ọmọ abilékè wa bẹ̀ ni abọ́mọ yìí bá jẹ́ wà ní wọn ni àwọn aráàlú ní káàmù kan tá à ń ṣe. Nípa ti rìfánárì wọ̀ sọ.
0: Bẹ́ẹ̀ni sà.
5: Ìjẹ́pẹ́ kò lè ṣiṣẹ́. Ìbáwọn èèyàn kan ló ṣiṣẹ́ bẹ̀. Àjà òkúta ẹnu iye tó ń sọ síbẹ̀ lọ́dọọdún. Àjà òkúta tí ò ṣiṣẹ́ tàn ní mọ́sálárì ńbẹ̀. Ṣé rí ọjọ́ tí àwọn aráàlú bá ti mọ̀ kọ́tọ̀ ẹ̀ká ṣe
0: Everybody
6: must happy. Some no go the beneful, make others the hungry. Appa. One day hungry man go angry. Leadership, government, president, no be personal property. Power no be part right.
0: Hello, Ekaro. Ekaro, sir.
7: Ekaro.
0: Yes, sir.
7: Hello, sir.
0: Ekaro, ba mi. Oruko yin ati bi te tin pe wa.
7: Yo mi lo so lati se gba legbe.
0: Ekaro, sir.
7: Yes, sir. Yo da foto mi.
0: E ba wa da si, sir.
7: Ewo ko lo ngba wa lowo awon olori wa.
0: Abi o.
7: Awon je ba wa o lagbara. Lọ́nà tó dára òun náà ó ti ní òun ní fúwá fún àjẹ kò ní fúwá lé wọn lọ́wọ́ náà àmì jẹ́yà lágbára ìdúnà
0: àmì o àmì o ẹṣin gan bá mi yọ mí ẹṣin sá bàbá wa ní ọlọ́run ò dá wa fún ìyàjẹ́ ọlọ́run ṣàánú wa o. Hello, Ekaro, country, Adi. Ekaro. Ever been so give me book or any data, sir? Mr. Jelili Adebayo Lati fight by a car,
7: sir.
0: Ah, Niki Lakwe. Olori.
7: Ah, ni Olori. Olori Lani is the Olori Ara.
0: Anybody has to give me lawyer.
8: Welcome to the Jordan Breakfast Show, and today.
9: Hey, everybody! This.
10: Hey, we share in Nigeria where you know I get cut down.
0: Ami, how did da?
10: Share in cotton, you can't win there. You see, I know I get cut down. She mad da.
0: Ami.
10: But you bad da one. If you watch our show.
0: Ami, do marry.
10: Share in cotton, you can't win there. You see, she go born condemn go to no do go to machine. To gbe kale o wa ma gbe kale lopo awon to fe gba so ni kon ni ti jobo ori cement to ngbowo lori gegegegege ni awon sanu ara ilu won ran ti kan le rent ile ege ba wa be won ise dangote ni kon nse yi o epo ti eni kan na fokan ti bi se ba won na gba ere finals ki lo de ti won to gbe ti won to se won se won se ti ah ngona fe ko wo lo Ọlọ́run a kó sí wọn nù oúnjẹ wọn wọn ọ̀nà 20 naira mọ́ wọn ọ̀nà 20 naira mọ́ nígbà báyà bá dé bíi 50 naira 5 naira jẹ́ sí one bank.
0: Ifi náà gan ti ń ska sí.
10: Ọlọ́run a bá wa tó lu ìṣe torí 10 naira 20 naira sí wọn ọ̀nà mọ́
0: kí lẹ́bẹ̀ fi rà.
10: Lórí ẹ̀ ló jákọ́jà tó ń bá 50 naira wa kọ́ máa ta 100 naira nígbà tí o ti 10 naira nígbà fi 100 naira. Ní gbogbo nǹkan fi ń gbówó lórí.
0: Ẹ ṣe gan ya mi.
10: Ẹlọ́run a bá tún Nàìjíríà yìí ṣe
0: o.
10: Wọn ti ẹ̀ fojú wo bí gbogbo bí àwọn nǹkan.
0: You only King Doctor Said Oshupa. Oni ego beta, ego beta. Ego beta odun keji logoji nigba ton konu. Ego beta je dogorun odun ni, ego beta odun Oloma je na King Doctor Said Oshupa loko.
9: Emi omo nile Olona.
0: Sugbon emi nigbagbo pe yo sa da.
9: If I greet you.
0: Asiko to ba ma wa da si. Da wa ta je ta wa ngba ti ta jopon ta je owon ka je opo e abi bo la se so la e le ka ro
11: hello
0: e ka ro sir
11: e ka ro
0: yes sir
11: e kweto
0: yes sir

0: ìgbà tí mo lò láyé àti àwọn ìgbà tí mo lórí ọ̀fẹ́ àti kíyèsí àwọn tí ayé dáhùn fún àti tí wọ́n rí ààyè wọn nínú ayé, mo kíyèsí wípé ayé wọn ò bẹ̀rẹ̀ nípa kí ni mo fẹ́ ṣe, ayé wọn bẹ̀rẹ̀ nípa kí la làálẹ̀ fún mi. They didn't start from their plan, they start to watch patterns. Wọ́n bẹ̀rẹ̀ sí ń kíyèsí àwọn àlàsílẹ̀ tó wà níwájú wọn. Àwọn tí mo rí tó ṣe àṣeyọrí, bàbá mi nínú Olúwa, ó sọ fún mi ní ìgbà yẹn pé òun ò kíyèsí ìpinnu tàbí ìpè, òun kíyèsí pé àwọn tó wà níwájú mi kí ni ò jẹ́ kí wọ́n lọ. Ó ní ìgbà tí òun wá gbàdúrà nípa ẹ̀, ó ní Olúwa sọ fún un pé ayé ò bẹ̀rẹ̀ nípa èrò àti ìpinnu àti ohun tó fẹ́ ṣe, ayé bẹ̀rẹ̀ nípa kí ni àwọn àlàsílẹ̀ tí òun dé bá níbi tí wọ́n bí òun. Gbà tí mo kíyèsí àwọn ọ̀rọ̀ wọ̀nyí, tèmi náà rí àwọn àlàsílẹ̀ tí mo dé bá, mo rí wípé mo nílò àti bá nǹkan jà tí mo bá fẹ́ jẹ èèyàn. Mo rí àwọn tó wà níwájú mi, mo rí bí wọ́n ṣe dìde àti bí wọ́n ṣe wálẹ̀. Mo rí àwọn tó wà níwájú mi, mo rí bí wọ́n ṣe ní èrò rere àti bí èrò rere yẹn tó ṣe parẹ́ mọ́ wọn nínú. Mo rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó jẹ́ wípé wọ́n á pẹ̀rú ẹ̀ bí wọ́n ṣe bá ayé wọn. Màmá, ìbéèrè tí mo béèrè lọ́wọ́ ẹ ni pé ṣó o pẹ̀rù pé bó o bá lọ́kọ ìwọ ló máa dọ́mọtọ́? Rárá, kò sínú èrò ẹ, kò sínú ìpinnu ẹ gan, kò sí nínú ìmúra ẹ. Ìmúra ẹ ni wípé kó o lọ́kọ, kẹ́ẹ̀dẹ̀ gbádùn ayé yín. Ṣé bí ayé ẹ ṣe ń lọ, ṣé bó ṣe pinnu ẹ ni? Rárá, àwọn kankan wà tó jẹ́ ìpinnu ẹ ò lè gbé ẹ kọjá ńbẹ̀ tó jẹ́ pé bó o bá pàdé wọn, àlàálẹ̀ yẹn máa bá ẹ jà, ó máa darí ẹ sí bí wọ́n ṣe ń gbé lẹ́yìn. Ó mọ̀ pé àlàálẹ̀ kan wà níbi tó ti jáde, ó lágbára ju pinnu ẹ lọ, ó lágbára ju èrò ẹ lọ, ó lágbára ju iṣẹ́ ẹ lọ, ó lágbára ju pé bí mo bá tẹra mọ́ṣẹ́, màá débi tí mo fẹ́ dé. Mo rí àwọn kan níwájú mi tó jẹ́ wípé èrò àti ìpinnu wọn kò kí ṣe bí mo ṣe ń wò wọ́n. Nígbà tí mo wà ní kékeré, tí mo bá ń wò wọ́n, ìpinnu àti èrò wọn àti ọ̀nà tí wọ́n gbà tẹra mọ́ iṣẹ́ báyìí kọ́ ni mo rò pé wọ́n máa parí ìrìn àjò. Mọ́mọ́ gbọ́ mi lálẹ́ yìí, bàbá gbọ́ mi lálẹ́ yìí. Ohun tí mo sọ fún àwọn ènìyàn lónìí, òun náà ni mò ń gbìyànjú àti sọ fún ọ lónìí pé agbára kan wà tó le ju èrò ẹ lọ, agbára kan wà tó le ju ìpinnu ẹ lọ, àwọn agbára tó ń tuni dá bí ènìyàn ò ti fẹ́. Alẹ́ yìí, alẹ́ ọ̀tọ̀ ni, alẹ́ tó gbọ́dọ̀ gbàdúrà, alẹ́ tó gbọ́dọ̀ múra pé àwọn kankan wà níbìkan tó gbọ́dọ̀ bájà. Mo sọ fún ọ pé kìí ṣe ènìyàn ló bájà nínú ìrìn àjò ẹ. Ọkọ ẹ tí ò wálé yẹ, ó kọ́ ló máa bájà. Ọmọ ẹ tí ò gbọ́rọ̀ yẹ, ó kọ́ ló máa bájà. Ìyàwó ẹ tí ò sọpọ́ọ̀tì ẹ yẹ, ó kọ́ ló máa bájà. Àwọn ọmọ ìyá ẹ tó kọ ẹ tí ò sọpọ́ọ̀tì ẹ yẹ, àwọn kọ́ni ọ̀tá ẹ, àwọn ọ̀rẹ́ ẹ tó ní lọ́wọ́ tí wọ́n dá sí ọ yẹ. Rárá, kò sí nǹkan tó kàn wọ́n, àlàsílẹ̀ kan ló ń bájà. Òun ló ń lé olóore lọ́dọ̀ ẹ, àbálẹ́dọ́ ṣe kìtì alàbà. Hey, ẹni bá gbọ́ mi lálẹ́ yìí, ó bá ènìyàn jà, gbọ́ mi dáadáa. Ibi tí mo mọ̀ dé àlàsílẹ̀ yìí, òun ló máa sọrú àdúgbò tó máa gbé, òun ló máa sọrú àwọn ènìyàn tó máa bá rìn, òun ló máa sọrú àwọn ibi tó máa bára ẹ. Àlàsílẹ̀ tó bá láyé ni sà, òun ló ń bá jagun. Àlàsílẹ̀ tó bá láyé, òun ló jù ẹ sídìí iṣẹ́ tó wáyé tí ọ̀gá ẹ fi hèètì ẹ. Àlàsílẹ̀ yẹn, ó ní ò jẹ́ kí kọ́sọ́mọ̀ dúró ní ọ̀dọ̀ rẹ̀. Ìlànà ilé ọkọ tó lọ báyẹn ni, kìí gbà kí obìnrin bẹ̀ kó rí ọwọ́ yọ. Ìlànà ibi tí ó bára ẹni, kìí gbà kí wọ́n rí ògùn àmútọ̀run wá. Mo sọ fún àwọn ọmọ mi, mo ní ọjọ́ tí àmútọ̀run ẹ wá bá bá àbáláyé pàdé, tó bá ní agbára, àbáláyé máa bẹ́ǹdì ẹ kúrò ní.
1: Ètò wọn gidi ló mú ba ní.
0: Inú àmútọ̀run wá, ògo ló mútọ̀run wá, ire ló mútọ̀run wá, àti jẹ́ èèyàn ló mútọ̀run wá. Ṣùgbọ́n ó mọ̀ wípé ibi tó bára ẹ yẹ, agbára kan wà ń bẹ̀ tó máa ń bẹ́ǹdì èèyàn sí nǹkan tí ènìyàn ò fẹ́ dà. Gbogbo ẹ̀mí ìdàkudà èyí tó ń bá ẹ jagun, gbogbo ẹ̀mí ìdàkudà tó ń bá ọmọ ẹ jagun, gbogbo ẹ̀mí ìdàkudà èyí tó lé ọmọ ẹ kúrò nílé tó ní kò gbọdọ̀ gbọ́ràn, ìyẹ́ la fẹ́ bá wí, ìyẹ́ là ń bájà, ìyẹ́ la bájà lónìí. Gbọ́ mi dáadáa, ó lè ṣe iṣẹ́ wòlíì kó rò pé owó lo nílò. But mo sọ fún ọ, bí ẹ̀mí àbáláyé bá wà lára ẹ, ó máa bẹ́ǹdì ẹ sí nǹkan tí ò fẹ́ kó dà. emi abalaye o le sori e mo iya emi abalaye o le sori e mo awon eniyan ti o niran lowo emi abalaye o le sopo mo olori buruko eniyan afiko owo odiye bo ti so fun o iwa su mi o ku lodo Jefta ko de ku lodo Gideoni awon ti mo fi si awo ko se niyan mo fi kowe pe fun awon eniyan mo so pe don't let your background put your back on ground. Your background can put your back on ground. Bẹ́ẹ̀ ni mo sọ, ó wà nílé ìwé, ó mọ bí tó ti jáde. Ọmọ mi kíyè sí o, àǹtí mi kíyè sí o, ó ti rí ọmọbìnrin tó já wípé tó bá ní oyún, ọkọ rà lóhun ò gbà lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni sà, kìí ṣe pọ́kùnrin ẹ̀ ò fẹ́ràn ẹ̀, ètò bá láyé, ó ní kìí gbà kó rí bìjókòó rárá, lọ́wọ́ ìyá ẹ̀, lọ́wọ́ àwọn tó wà nílé yín, lọ́wọ́ bí wọ́n ṣe sọ wọ́n dà, lọ́wọ́ bí wọ́n ṣe bẹ́ẹ̀dì ayé wọn sí ohun tí ò yẹ kán dà, lọ́wọ́ bí wọ́n ṣe ń dẹ̀rù ara wọn gbé, lọ́wọ́ bí wọ́n ṣe ń dárìn àjò wọn rìn. Eléyìí ò kan pé mo kàwé, eléyìí ò kan pé mo gbọ́, eléyìí ò kan pé mi ò ní jákáyé mi ó dà bí mo ṣe dà. Gbọ́ ilé ìjà, ìgbà tí mo bẹ̀rẹ̀ ṣe Olúwa, mo sọ fún ara mi, mo wo ọ̀gá mi tó wà níwájú, mo sọ pé èmi ò lè ṣeṣẹ́ Olúwa báyìí, kò ní pẹ́ tí màá fi dìde. Mo dẹ̀ múra, mo ń gbàdúrà, mo rí anointing, gbọ́ mi ò bá ìpìlẹ̀ mi jà, àfìgbà tí mo bá ara mi lóko ẹrú, àfìgbà tí mo bá òróró ọ̀run tí mo fi ń ṣe orí olórí. Àfìgbà tí mo mú òróró ọ̀run tó já wípé ìsọjí ni mo rò pé mo ṣe mi ò mọ̀ pókó ẹrú tí bàbá mi lọ ń gbà yẹn tó ṣiṣẹ́ tí ò lákojọ òun náà ni mo tún bára mi. Mo ní òróró ọ̀run lórí, mo ní agbára ọlọ́run, mo ní ìwàláyé agbára ọlọ́run, ṣùgbọ́n agbára kan wà ní ìpìlẹ̀ wa tó ń fi ìbẹ̀rẹ̀ ọjọ́ ayé ọmọ ṣòfò ràdáúlé makẹ́rí àmàyé dàtà. Ohun tó pàdé nínú ìrìn àjò ẹ tó tẹrí ẹ bá, ohun tó pàdé nínú ìrìn àjò ẹ tó torí ẹ gbogbo, ohun tó pàdé nínú ìrìn àjò ẹ tó torí ẹ pọ ìṣẹ̀lẹ̀ ibi, ohun tó pàdé nínú ìrìn àjò ẹ tó jẹ́ kí ẹni tó yẹ kó rẹ̀ lọ́wọ́ kó di ọ̀tá ẹ. Orúkọ Jésù kó ṣídì. Mo wá ní alẹ́ ní orúkọ Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, mo wá sọ tẹ́lẹ̀ sí ọ kí ayé rẹ jáde nínú ìpìlẹ̀ líle, kí ayé rẹ jáde nínú ìpìlẹ̀ tó korò, kí ayé rẹ jáde nínú agbára èyí tó wà nínú ayé rẹ. Mo wí fún àwọn ènìyàn tó wá lónìí, mo ní wọ́n pe ẹ̀mí kan ní ẹ̀mí ikú, kò kí ń gbà kí nǹkan ó yè lọ́wọ́ ènìyàn. Òun la dojúkọ lónìí, bó bá ọfà jẹ́ nísà, ọfà sàárè ni, wọ́n á ta sí ọ, wọ́n á tọ́jú ẹ̀ sínú àgọ́ ara ẹ̀, wọ́n á kàn discover pé ó bẹ̀rẹ̀ òwò kò ní dúró, òní relationship ó máa dàrú. Bẹ́nìkan promise ẹ, wọ́n á gbàgbé ẹ, bẹ́nìkan ni òun máa ṣe ẹ́ lóore kan, á gbàgbé ẹ, bó o lọ bí àdúrà, bó o bá lé wọn jáde, wọ́n á jẹ́ kí àdúrà yẹ gbà, ṣùgbọ́n kò ní tọjọ́ lọ́wọ́ ẹ. Ẹgbọ́n eléyìí sà, ìwọ nìkan kọ́ ló affect àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn tó orí lókè yẹ, àwọn tó gbà àgbàyọrí àdúrà lórí ohun tí mo sọ fún ẹ̀yìn ni. Ọwọ́ ikú lára ẹ kó jáde, ọwọ́ kojì lára ẹ kó jáde, ọwọ́ ọfà ayé lára ẹ kó jáde. Gbọ́mi dáadáa, bó o bá jẹ́ kí ẹnìkan kó fi ọ̀rọ̀ dídùn ọ̀rọ̀ ayé pé ara àdúrà yìí ẹ̀tàn ni, wà á fèsì reality ẹ̀, wà á rí practically báyìí pé ìwọ nìkan ń dàrú fún. Ẹgbọ́n eléyìí sà, mo rí i pé gbogbo àwọn tó sọ pé irọ́ ni wọ́n pa ayé wọn ò dá, Ọlọ́run mo rí wọn dáadáa. Mo rí àwọn tó jẹ́ wípé bí wọ́n ṣe ń pariwo pé làláì làláì ayé wọn ò ṣẹ́ ti àwọn tó ń bọ̀. Mo rí àwọn tó jẹ́ wípé bí wọ́n ṣe ń pariwo pé irọ́ ni wọ́n pa àwọn èké mi pásọ̀. Mo rí wípé wọ́n rówó ra dátà gan. Bẹ́ẹ̀ ni sà, ẹ̀gbọ́n eléyìí sà, àwọn tẹ̀mí rí lókè tí ojú mi ń tókè yìí, àwọn tó ní owó tó ń wò, wọ́n dúró lórí social media sà, rárá wọ́n dúró lórí social media, wọ́n wá agbára rí, wọ́n sáré káàkiri pé àwọn ò ní jábọ́. Ẹnìkan jókòó síbì kan, ó ń bú àwọn wòlíì, ìwọ náà wá dúró tì í, ó dẹ̀ ní agbára kan, ó ní kankan. Ẹgbọ́n eléyìí sà, mo ti rí ẹni tó ń bú wòlíì, mo rẹ́ni tó sọ pé irọ́ ni wọ́n pa, tó jẹ́ wípé ọmọ ẹ̀ sì, ìyàwó ẹ̀ sì, ògangan sì, gbogbo kan ló ń ṣe. Ìgbà tó yá ó yà fi ilẹ̀ pé ó dàbí pé kan ilé wò rìn àjò, wo bó ṣe rí láyè ká ẹ̀ wò, ṣó wà convenient, ṣó dáa, ó mú mọ̀ bẹ́ẹ̀, ṣó dáa. Ó pàdé mi lọ́jọ́ Sunday, ohun tó sọ wọ́ọ̀dì la fẹ́ bá wí, afẹ́fẹ́ tó ń fẹ́ lòdì la fẹ́ bá wí, irúgbìn ìkorò yìí la fẹ́ bá wí. Ó wà ní wò pé ayé kọ́ ló ń gbé yìí pé láti ilẹ̀ dẹnu, ìwọ̀nba tó pa kò ka, ìwọ̀nba tó rí kò ka, mo lọ látàárọ̀ mo bọ̀, owó skul ọmọ kò ṣe ń san. Ẹgbọ́n eléyìí sà, mo rí ẹ̀ bàbá tí ọmọ ẹ̀ jáde ní skul tó dẹ̀ dáa, tó ní mi ò lè rẹ́. bed lo university. Ah, mo so fun ma be bori, ohun to se lori lo tun fe se omo e lori. O bi dada, daddy, ise ni o se. Mo ni dada, ohun to se lori, o lo tun fe se omo e lori. Iran to nbo lo tun fe ku lowo e. Bi iran se ku lowo awon obi e. Ah, oji ajolo gbadura, ajolo loke, ajolo gbadura. You don't know what this is said. You don't know what bad to this yo. Owo Olorun ma to this yo. Anu Jesu ma to this yo. Ma wo ra o. Baba kan ni Nigeria ni ba kan. Ani mo bora e mole, mo bora e pa dite laaro Sunday. Jajo gbadura baba. Gbogbo to sako yi, to po mara yi, to kan gbo mara nile, to kan se bi pe nkan wa lowo e. To wa sako oni ese e o gba gbogbo kan to be. Se ese yen yi kan pada fun esa. Mo gbere lowo e. Se ese yen ni pe ise to daru ko pada. Egbo mi sa. E ma ja tara wa mo lorilede yi. Nkan se wa a de kiyesi. E je ajo pariwo ni bi ti ona ba ti le la fun o. Ojo Sunday aaro ni emi ati e to don pade. A tun fe bi ko wo laaro Sunday to nbo. Ogun to duro ti o. Ogun to nba oja. Jesus Christ Baba Assembly olu nbo. Number 10 power line ni Moroga ni Miran ni Iloku. Baba mo so fun awon to wa leni mo ni te ba miss ojo Sunday. E se ra yin ni jamba o. E se ra yin ni jamba. Nkan ti o lo yi a fe wu titi titi. A fe ba ise okoko je. A le ti won fi pamọ si olara. A fe baje ise okoko ti won fi pamọ si olara. A fe baje wa gbo ana e ma so fun ri. So ri gbogbo awon to ri loke ye. To kan ri owo to wo moto lai. Tan lo to ri moto ni diwo. Won ni bi ti won ya o. Mi o so fun e won ni bi ti won ya o. Eno igba ti Olorun fun mi ni ohun yi, o ni mo mo wi pe awon to ni lowo won mo bi won se wa woli. Elomi ma ni baba ejo ale ni ma wa pikeye a jo de ori oke a de to ma fi gbogbo oru gbadura laaro. O ti para office, o ti soju vere, o ti se wori be elomi yale alawo. Elomi ti gbebo lorun gba to de o wo suit o tun wa bi pe oga o so Jesus o ti lo dogba ara e o iwo lo go. Ore to fun olowo ye o ti lo dogba ara e bi ti ma pari esi ni gbogbo eni to ba mo gbe kale aye a mo pe ebo la fi gbaye ko si ona mi ebo atetutu o la fi gbaye ebo atetutu la fi gbaye awon kan o ni won lo ra awon kan o lowo won lo ra aye fun ara won. That's why le sunfe so fun olorun lori job pe awon fun awo o to lukaluku ba ni o lo ma fi re mi ara e pada o mo pe 550 naira e o le pase fun afefe ìràn lọ́wọ́ kò gbé ìràn lọ́wọ́ wa bá ọ. Olúwa ní kí n gba 550 naira lọ́wọ́ ẹ. Ọrẹ bọ ìràpadà àti àṣírí bíbò tí mo ń gbà lọ́wọ́ gbogbo ènìyàn fi sínú àkáǹtì 6142083872 6142083872 Then been last time 6142083872 Obey Daniel Olufemi Komolafe ko de pe mi lajo gbadura 0 0 29 30 57 28 0 0 29 30 57 28 0 0 1 4 3 3 8 1 1 1 0 7 0 14 33 81 11 tabi 080 286 12238 0 80 28 61 22 38 Láti àfọ orú ayò ló máa sùn alẹ́ yìí má gbàgbé Sàmúẹ́ mo ti fi ilẹ̀ fún ẹ látọ̀jọ́ 46 60 Isaiah 48 bẹ́ẹ̀ ni mo ti fi ilẹ̀ fún ọ má gbàgbé ohun tí mo ló má máa pè tó bá ti ń kà Jehovah Jireh Jehovah Jireh nígbà 21 tó bá ti ka iyọ̀ kan tán wàá pe Jehovah Jireh nígbà 21 o lè ká sómi o lè ká sí aṣọ o lè ká lórí ara ẹ o lè ká tó bá fẹ́ lọ sùn wàá rí ìrànlọ́wọ́ àláfíà fún ọ á pàdé ní alẹ́ ọ̀la God bless you.
1: From Lagos, this is Jordan.
2: Hallelujah, hallelujah, hallelujah. Ijo Celestial Church of Christ, CCC Ile Yanu Parish, Abosede Aro Avenue Seaway, Estate Gate, Ipele Eko, Tepepe, Ikore Awon Agba ati Isidupe, Elekeji Lelogun Uru e. To ma wa ni Sunday 30th of August 2026, Akuri, Divine Progress, Genesis 26, verse 13, Monday 24, 2026, ni Ashale Awon Oluso Aguta ati Omo Ojo, Lago Mewa Leti Daro Ojo Keji, Ojo Tuesday, ni Adura Obirin Rere, Idaleleko ati Isoji, Ago Mesa Aro Sa Ago Mejile Osan, Marun Irole Sa Ago Mewa Ale, Ojo Wednesday, Akanse Isin Anu, Lago Mesa Aro Sa Ago Mejile Osan, Ti Isoji Ma Wa Ile Ago Marun Irole Sa Ago Mewa Ale, Ojo Thursday, ni Prophet and Prophetess Day, Idaleleko ati Isoji, Praise Night, Lago Mewa Ale Ojo Friday, Daro Ojo Keji, Ojo Saturday 29, ni Church Sanitation, Abewu Si Orphanage Home, ati Bebe Lo, Ojo Sunday, 30th of August 2026, Lago Mewa Aro Gaga, ni Thanksgiving, Ti Oja Basama Atele Lese Kese, Lago Mejile Osan, Opo Inye Janka Janka Lumbombe, Where Father of the Day, Israel Majesty, Oba Adeleye Abatan, Olopeki of Opeki Kingdom, Mother of the Day, Dickiness Prophetess Fumilayo Julius, Lati USA, Alaja Ope Yemi, Post Shepherd, Venerable Superior Yemi, Shogbeson, Olu Kede, Assistant Venerable Superior Evangelist, Olu Ashegun Ladipo, Olu Show America, Fun Itoni Tabi Ebi Adura, 080-4531-4919, Jesu, Yoma Riti Yu.
3: This is Jordan 105.5.
4: Station with a voice for entrepreneurs.

0: àwọn ogun kan wà ogun èmi ni mo bí nǹkan mi àwọn ogun kan wà ogun ẹ̀jẹ̀ ni wọ́n àwọn ogun kan wà ogun abanilayẹjẹ ni wọ́n tó bá ti dìde síyàn má jẹ̀mú tó le ló máa ń gbà lọ́wọ́ wọn mẹ́ta ni àwọn ogun wọ̀nyí ogun èmi mo bí ọmọ mi ogun àdàbí tí ò bá gun àyà mi rí gbọ́bí ogun ìyàwó ogun ìyá ogun alábàṣiṣẹ́ papọ̀ olóburú jù tó bá ti bẹ̀ sí lu àdàbí lórí èèyàn bó ti hù kí ògo pàtó tí ò bá múra ayé apadà rẹ ogun yẹn sílẹ̀ bó ti hù kíyàn já lágbára tó wọ́n bí àwọn obìnrin kan wà bá máa fi ọwọ́ gbá àyà tó jẹ ọmú ọmú tó ń ṣépè ọlọ́run nìkan ló lè múyàn jáde nínú àwọn ogun bẹ́ẹ̀ wọ́n bí ìwọ́de eléyìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn ìwọ́de eléyìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin ìwọ́de eléyìí ó ti dá wàhálà sígboro ayé wa dàrú iṣẹ́ dàrú ó wá ń sọ wípé ta ló ṣíọ́ ìwọ gan mọ̀ pé ó dá wàhálà lẹ̀ sígboro ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló lu àdàbí lórí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ti ilẹ̀kùn mọ́ wọn àdàbí ṣẹ̀bí èmi ni mo bí ọmọ mi ogun inú ẹ̀jẹ̀ ló burú jù ogun ìyá sí ọmọ ogun bàbá sí ọmọ ogun wọ̀nyí olúwa nìkan ló lè gbà lọ́wọ́ ẹ̀ báwo la ṣe máa mọ̀ máa ṣàlàyé ọ̀nà márùn-ún tí wàá fi mọ̀ pé ogun inú ẹ̀jẹ̀ ló ń jà ọ́ mo gbàdúrà fún ọ tó bá rí àmì ṣe òní ni ọlọ́run wòlíì ọba náà yóò tu ọ sílẹ̀ àní òní yóò tu ọ sílẹ̀ àmì àkọ́kọ́ tí wàá fi mọ̀ lélẹ́yìí àdúrà kò ní gbà tádùú ò bá ti gbà mọ́ wọ́n ti ti ọ̀run nìyẹn àdàbí ẹ̀jẹ̀ torí má jẹ̀mú ni ẹ̀jẹ̀ má jẹ̀mú ló máa fi ń ti ọ̀run mọ́ àwọn ológun ọmọ ọ̀pọ̀ ẹni tó ń gbọ́ mi báyìí bó ṣe ń gbàdúrà ló ń le sí àwọn àmì tí wàá rí nìyẹn wípé ó dàbí ogun inú ẹ̀jẹ̀ torí ogun ní ẹ̀jẹ̀ kì í ṣe bọ̀rọ̀ tí èèyàn bá pàdé wòlíì tó lágídí wọ́n bí ọ̀rọ̀ ẹ kì í sọ̀rọ̀ ẹ mẹ́ ọ̀rọ̀ ẹ àṣẹ ìpè tó dájú èmi ni àròlé tìmọ́tíù ọ̀bádọ́lẹ̀ lórí ilẹ̀ ayé bí n bá pẹ́ fún ẹ mo gbàgbọ́ pé ogun tó ń jà ọ́ yìí ogun ìmọ̀ àṣẹ nọmba tú tí wàá fi mọ̀ tí ogun ẹ̀jẹ̀ bá ń jàyàn wàá máa lálàákàlà ní gbogbo ìgbà àlàákàlà yìí ni kó tó dijú ó ti lálà burúkú àwọn ogun burúkú tó bá dẹ̀ ti wọnú àwẹ̀ nínú àwẹ̀ ń gan-an aláyàwó tún increase torí pé àdúrà kọ́ ló nílò gbọ́ mi olùfẹ́ bí ogun bá ti bẹ̀rẹ̀ ó ní ìdí àdúrà púpọ̀ tó ń wòlíì tó ń rìnà lọ kí wọ́n gbọ́ òun olúwa fún ọ kó lè mọ ohun tó kù tí wàá ṣe kó má bàa máa gbàdúrà gbàdànù àwọn kó ti gbàgbànù àdúrà tí ìgbàgbọ́ ti sún wọn wọn rò pé ọlọ́run ò gbàdúrà wọn gbàgbànù àdúrà ó ní àwọn kan bèèrè wọn kò rí gbà torí wọn ṣì bèèrè wọn tágẹ́tì ibi tó kù ti wá wọn lè tírèsì ẹ ugandi adáko mílà a jìràkù lábẹ́lí kẹta arúmísì a mamara kẹtù mẹlẹkẹtẹlí kẹta yáìlì mẹlẹkẹta arúmísì ta olúwa mo fi báyé rẹ sọ̀rọ̀ ogun rẹ ṣẹ́
1: amen.
0: Nínú iṣẹ́ olúwa ta fọ́jú bá ń tẹ̀lé afọ́jú kò síbi tá ń lọ o ẹni tó bá ń lọ tọ́jú tí wòlíì ẹ̀ kì í ríran inú ewu ló wà afọ́jú ẹ̀ máa tẹ̀lé afọ́jú bó bá lè gbọ́ tí mò ń sọ yìí àmì tí wàá fi mọ̀ pé wòlíì ló ń bá ọ sọ̀rọ̀ bí mo ti ń sọ̀rọ̀ yìí ó ń fìlì ẹ̀ lára ẹ pé wòlíì ọlọ́run lélẹ́yìí ogun inú ẹ̀jẹ̀ kò ṣe fún ọ kí n tó máa ṣàlàyé ìkẹta fún ọ wo bí òun gbọ́ mi báyìí òun láàárọ̀ àwọn situation yìí kọjá pé àwọn nọ́mbà yìí immediately ẹ̀yìn 300 àkọ́kọ́ ẹ pé àwọn nọ́mbà yìí bàbá báwo la ṣe máa dé church torí ní àárọ̀ ọjọ́ sunday aago mẹ́jọ àárọ̀ wàá gbé omi wá ní kùtùkùtù òwúrọ̀ tó o bá lómi gbá mi lọ wàá rómi rà ń bí ọjọ́ monday on the 17th ìsọjí àgbáyé yóò bẹ̀rẹ̀ ń bí ẹ gbá mi o bọ́bẹ̀ yìí tẹ́ ń fọ́nà mi tẹ́tẹ́ wà nínú àwọn ọjọ́ méje bí olúwa ti wà tí ẹ̀mí rẹ wà wàá rí àbẹ̀wò ọlọ́run ẹ sáré pe àwọn nọ́mbà yìí bàbá bọ́lá ti máa wà ní church ní ọjọ́ sunday on the 16th láago mẹ́jọ kùtùkùtù ní o bíbélì ní kùtùkùtù òwúrọ̀ lẹ́yìn yóò wá mi ẹ ó sì rí mi wàá tètè gbómi ẹ wá ni o ìwọ gẹ́tọ̀ mi ẹ tó o bá lómi omi bàzá wà ń bí tí wàá rà lọwọ ẹgbẹ bọ lati le tori pe ipe do dara pọ mọ ipe ẹpẹ na gbọdọ tẹri ma fun ipe tori ma je mo ma gbe ipe mi ma je mo ma gbe egun mi ma je mo ma gbogbo eje mi ogbu eje to doju ko loruko Jesus ko ma se
1: amen
0: won sale pe awon number ye back at the street ni Genesis bus stop Ikeno road isari dimu bus stop ni wa gba o oluwa ran mi si oni o petrol cam at draw ni Genesis bus stop ni along the Ikeno road to ba n bo lati ilerapaja duro loku ola bi o kada lati okunla lo bakare won gbe debe lati songo duro ni abe son gate cross only last school bi o kada lati be bakare street won gbe debe asiko jide ra lo de yi o to ba sami ife fun fun o
1: amen
0: omo woli ko ya bi awon number ye omo woli bi awon number fun o
1: 091 58 99 4696 091 58 99 4696 or 081 32 38 9415 081 32 38 9415
0: Bomi to ba tin bomi be simple 300 ni o aro Sunday on the 16th ni ago mejo gbe omi e lori kutukutu ya oni di ko we ko to debi ma sa erebo to ya fi no fogun ya dadon ogun nu aje to ni o ma sa satan le ko yi ani ogun nu aje to ni o ma ba ti eje ni ilu yi loruko Jesus ki pe yo father
1: amen
0: e paruwo eni baba
1: baba
0: ogun nu aje
1: ogun nu aje
0: to nja yo mo mi
1: to nja yo mo mi
0: dade
1: dade oruwa aje
2: Oh, 091-58-99-4696 or
0: 081-32-38-94-15 ní ọjọ́ Monday on the 17th gbọ́ mi bíbélì sọ fún mi wípé ẹbẹ́ rẹ̀ a ó fi fún yín olúwa wípé kí n jẹ́ kí búrẹ́dì ohun tó lè fi sẹ́nu kó wọ ilé gbogbo ènìyàn wá gbà á olúwa ní ẹbí òní pa ọlọ́dún yìí gbogbo ẹ̀yìn èèyàn bó tu kẹ́pọ̀ tó olúwa ní kí n fún yín ohun tó lè jẹ́ bí indomie bí bread ó ní kí pípọ̀ àwọn èèyàn kí n dẹ̀ gbàdúrà wípé kí ẹbí má pa yín ibikíbi tó bá ti ń bọ̀ ní ọjọ́ Monday aago márùn-ún ìrọ̀lẹ́ ni o marima sẹ́kẹ̀tẹ́lìmà bọ́tù kí ọ̀tá sá eré tó lórí ẹ amọ́fọ́ni ẹ tú àwọn nọ́mbà yẹn pè báwo lẹ ṣe máa débẹ̀ ipa iṣẹ́ agbára ń ṣẹlẹ̀ afọ́jú ara ìwòsàn ń ṣẹlẹ̀ olúwa ń wo àwọn èèyàn sàn lọ́wọ́ ìwọ lọ́kàn báyìí iṣẹ́ ìyá dìde oníṣẹ́ ìyá dìde ayé rẹ̀ asáré àánú ọwọ́ orí ó ń dẹ̀ lo àṣẹ ìpè ìsọjí yìí ọjọ́ méje ni Monday to Friday Sunday àparí ẹ̀ gbogbo èyí tó lọ ti dínkù gbogbo èyí tó ti rẹ̀ gbogbo èyí tó láti kí wọ́n bọ̀ ṣe yín àsìkò òdìdé ti tó ṣe ọjọ́ Monday láàpín búrẹ́dì yẹn fún gbogbo ènìyàn bí olúwa ti wà bí omi wà ẹbí ò lẹyìn pa ọ ẹtú àwọn nọmba yẹn pè.
2: 091-58-99-4696 091-5899-4696 or 081-3238-9415.
0: Eléyìí ni mo gbàrà dúà fún ọ jagunmọ. Akigbe ni baba.
1: Baba.
0: Ẹsọ ni baba.
1: Baba.
0: Ide ìrànlọ́wọ́ fún mi.
1: Ide ìrànlọ́wọ́ fún mi.
0: Lọ́dún ìtò kọjá.
1: Lọ́dún ìtò kọjá.
0: Apẹjọ sọ jagun.
1: Orúkọ Jésù. Ẹ ẹ bíbọ. Bíbọ. Ide ìrànlọ́wọ́ fún mi. Lọ́dún ìtò kọjá. Ide ìrànlọ́wọ́ fún mi.
0: Baba!
1: Baba!
0: Bẹ́ẹ̀ mi náà dìde!
1: Bẹ́ẹ̀ mi náà dìde!
0: Àdúrà! ki Oluwa ko jade si o.
1: Amen.
0: You the therefore.
1: Amen.
0: Ma gba gbe ojo Monday the same venue. I'll prepare the football brain here. E bi o ni pa omo.
1: Amen.
0: Ki se bloody lo jeri o. Orun ni ki pin fun yin ke fi gbadua. E kan lodun mo ma nse pade yi I shall not go hungry. Bi Oluwa ti wa ti emi re wa wa ri anu gba you the therefore
1: amen
0: money you the therefore
1: amen
0: sare gbadu e so pe Oluwa
1: Oluwa
0: so pe Oluwa
1: Oluwa
0: ani ogun opin odun
1: ani ogun odun
0: e bi opin odun
1: e bi ogun odun
0: mai kaye fi jami
1: mai kaye fi jami
0: e gbadu a
1: Oluwa Jesus emi bi o
0: emi bi o
1: Woman.

0: ọmọkùnrin yẹn lọ.
1: O
0: nìkan nìyẹn bí.
1: Mọ
0: gbàgbé o. Bàbá ẹ̀ náà ti kú. A jẹ́ pé
1: definitely.
0: O tó pa bàbá.
1: Ló
0: wá pa ọmọ. O ló padà wá pa ọmọ.
1: Thank
0: God pé pàdé Jésù. Ìyẹn níjọ́ tó bá ti gba Jésù. O gbọ́dọ̀ lo orúkọ yẹn gẹ́gẹ́ bí ilé ìṣọ́ agbára.
1: Use that name as a powerhouse.
0: Olódodo sáwọ̀
1: bẹ́ẹ̀.
0: So àwọn tó bá ní orúkọ Jésù
1: yẹn.
0: O lè tú wọn sílẹ̀.
1: Kúrò
0: lọ́wọ́ ìpìlẹ̀.
1: Mo
0: gbọ́dọ̀ lo.
1: Bíbélì
0: wípé kò sọ pé ẹnikẹ́ni tó gbà nìkan. Àwọn tó gbà agbára ló fún wọn. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa.
1: Ọlá
0: ó gbàlà.
1: O
0: ti rí àtọ̀ tó wà ń bẹ̀. Ẹnikẹ́ni tó bá ké pe lórí tó ń là kọjá bí Bartimeu tó ní Jésù ọmọ
1: Dáfídì
0: sànú fún mi. So ẹnikẹ́ni tó bá ké pe orúkọ Olúwa lórí tó ń là kọjá
1: ó
0: ní a máa gbàlà. So your deliverance is in your action, is in your prayer, is in the step that you must take. So àwọn alákọ̀ọ́kọ́ yẹn mọ̀ra wọn.
1: Uncle,
0: my brother, olójó struggle báyìí.
1: After you keep struggling like
0: this, tí iṣẹ́ fi pọ̀ ju èrè lọ.
1: Labor more than the reward.
0: Wọn kì í dìde lé bàbá
1: rẹ̀. They never look at your father's
0: house. Ẹnìkan ti bí mí léèrè.
1: Someone once asked me.
0: Wòlíì.
1: Prophet.
0: Kí ló dé?
1: Why then?
0: Dé díẹ̀.
1: Gradually.
0: Mo ló yé mi.
1: I say I understand.
0: Ní ilé wa.
1: In our own home.
0: Tó bá ń sinmi.
1: When we rise.
0: Wọ́n ìpẹ́ jábọ̀.
1: They easily fall.
0: Inú ìsinmi ni ìṣubú wa.
1: Ó
0: ní ò ní jẹ́ kí n ráàyè sinmi
1: for now.
0: Nítorí ohun tó ń ṣe wọ́n lé wa yẹn. Mo ti break
1: record.
0: Mi ìdẹ gbọ́dọ̀ padà sílẹ̀
1: mọ́.
0: Mi ìgbọ́dọ̀ padà sẹ́yìn. Ẹ̀yin kan ò mọ̀.
1: Ohun
0: tó ń bá yín fà á.
1: Ó
0: ní ẹ fi sinmi àdúrà.
1: Ó
0: nítorí èyí.
1: Ó
0: yẹ kí èèyàn máa gbàdúrà. Nígbà gbogbo. Ká mọ̀ sì ṣe sàárẹ̀. Ènìyàn máa gbàdúrà nítorí èyí, nítorí ìpìlẹ̀ yìí, nítorí ìdílé yìí,
1: nítorí
0: ogun ilé yìí, ló yẹ kéèyàn máa gbàdúrà ní ìgbà gbogbo kó mọ̀ sì ṣe sàárẹ̀. Mo lu agogo àyàbà lẹ́gẹ̀dùà, gbogbo ìpìlẹ̀ mọ̀ dìde, àfàwé ẹ̀yà lórí ẹ̀. Ṣé ni wọ́n wọ̀n fún wọn? Wípé ìwọ Gehazi ó lọ gba ọrẹ lọ́wọ́ Naamani. Ó gba ọrẹ tẹ̀.
1: Wọ́n
0: wá fi àìsàn dá ilé wọn lọ́la. Pé láti òní lọ
1: ìwọ
0: Gehazi
1: ó
0: ilé rẹ̀ àwọn ọmọ rẹ̀ àrọ́mọdọ́mọ rẹ̀
1: wọ́n
0: mọ̀ ní ẹ̀tẹ̀. It wasn't in his life
1: before,
0: but they placed it on him, and they have said it with wrong prophecy that the children will hear it from him. Auntie,
1: kò yẹ kó
0: gbà.
1: Àgọ́
0: ara rẹ kò gbọ́dọ̀ di ilé àìsàn.
1: Wọ́n
0: gbọ́dọ̀ fi bléèdì ba ara rẹ jẹ́.
1: Níbi
0: tó ti ń là.
1: Wọ́n
0: gbọ́dọ̀ fi abẹ́rẹ́ ba gbogbo ara rẹ jẹ́.
1: Ṣé
0: o ti wẹ̀ pàpàpà? Ó yẹ kó lè mọ̀. That Jesus is healer.
1: He's
0: our healer.
1: He's
0: our healer. Our deliverer.
1: And
0: so calibre.
1: We were descending.
0: Láti orí òkè.
1: Ní
0: Èkìtì, mo wà nù mọ́tò. Wọ́n pé síbì kan. Gbogbo wọn sunkún. Bàbá Ọtọ́rìtì ẹ gbà wá. Ẹ gbà wá. Ẹ wọ ọmọbìnrin yìí.
1: Ó
0: ní kánsà. Ó ti fẹ́ kú.
1: Kò
0: lè dìde. Kò lè sọ̀rọ̀.
1: Ó
0: yí ojú sókè. Mo gbé omi báyìí. Ní orúkọ Olúwa. Mo dà sí lẹ́nu. Mo dà sí lórí. Lẹ́sẹ̀kẹsẹ̀. Gbogbo ara ẹ̀ dẹ̀ wálẹ̀. Nítorí orúkọ Olúwa. Ilé sọ agbára olódodo sáwọ bẹ
1: ó
0: sì rí iye. Mo ń gbàdúrà fún ọ.
1: Ìwọ
0: tó ń gbọ́ mi ní àkókò ẹ pé àwọn èèyàn wọlé o. Ẹ invite gbogbo
1: èèyàn.
0: Ẹ tẹ wà social media. Ẹ ṣíà fún gbogbo
1: èèyàn.
0: Sórí ọjọ́ tó bá ti mọ̀. Wípé agbára Ọlọ́run dájú. Ọjọ́ yẹn ni sọ̀rọ̀ rẹ lọlẹ̀. Ọjọ́ tó bá mọ̀. Wípé o lè dìde.
1: Sọ
0: tó ń dìde sí ẹ. Ọjọ́ yẹn.
1: Logun
0: yen lole. Ojo to ba ti mo. Oh my God. Wi pe o le ja.
1: Fu
0: kadara e. Ojo yen lo sumo ojo la. Mo lu agogo.

0: Olúwawa, mo sọ tẹ́lẹ̀
1: sí,
0: ó yà lọ dìde, láàrin ẹgbẹ́, lọ dìde, láàrin ọgbà, ìrànlọ́wọ́ dé, orógo rẹ, èyí tẹ́wọ̀ láì, ẹsẹ̀ alẹ́
1: méjì,
0: kò dẹ̀ sàmílẹ̀
1: méjì,
0: lórúkọ bá tọmọ tẹ̀lé
1: mọ́,
0: kò rí bá.
2: Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ohun tọ́lọ́run ṣe fún mi ní January tá a wá sí báyìí. Wọ́n sọ̀rọ̀ wọn ní ká ra cement. Ilé yẹn mo ti ń kọ fún 17 years ní ilé bo. Ilé yẹn kọ̀ wá ń bẹ̀. But to the glory of God, lẹ́yìn ìgbà tí mo ra cement yẹn, mo akọ ilé yẹn tán within January till now. Láńlọ tó tún wá wà lẹ́yìn mi tún lóun fẹ́ ta tòun, ó ní àwa lòun fẹ́ ká ra aláàlówó. Ó láwa lòun fẹ́ póun máa dáa dúró dé wa. Ọlọ́run dẹ̀ ṣe owó yẹn ní ọ̀nà tí a lérò àtẹ̀mí àtọkọ mi. Àtura ti
0: àtura. Dona. Elé ìta yìí nǹkan tẹ́lẹ̀.
2: Bẹ́ẹ̀.
0: Ọdún mélòó?
2: 17 years.
0: 17.
2: Bẹ́ẹ̀.
0: Owó ìgbà wo lẹ wá síbí?
2: January.
0: January.
2: Bẹ́ẹ̀.
0: Ẹjọ́ àwọn tó ra cement.
2: Yes sir.
0: Ṣùgbọ́n ẹ ṣe wá kúrò bí.
2: Ẹ mo wá sọ fún Ọlọ́run, mo ní kó bá mi kọ́ ilé yẹn parí tiwa yẹn. Ọlọ́run dẹ̀ parí tiwa
0: bí tí January. Ẹ ti parí ẹ̀ lẹ́nu January 6.
2: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ tún wá ra ilé ẹ ànọ́dá.
2: Tó wà lẹ́yìn ni ó ló àwa lòun fẹ́ ká ra aláàlówó láwa lòun máa gbé dúró dé ṣùgbọ́n a ti rà á báyìí.
0: Ẹ pàtẹ́wọ̀ ẹ kìlọ̀ ẹ dẹ̀ ń wò báyìí.
3: Oru mẹ́ta tí ṣàmì àti ṣe ìyanu ti máa ṣẹlẹ̀. Ọlọ́run sàmù ojú pé ọ ò máa bọ̀ wá dáre.
4: Ògùn tó bọ̀ rìnrìn àjò oṣù kẹjọ. Àṣírí ẹ̀ máa tú. Ò ní bọ̀ rí kọjá sọ́sù tẹ̀sán. Ló fi yẹ kó darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lórí òkè ògùn àṣejìrẹ̀ ń bàdàn. Lọ́jọ́ Saturday 29 the Monday 31st August. Òru àṣírí cross over. Àkùrí tí ẹ̀mí olórun alààyè fún òlí rẹ̀. Ẹni tí ọ̀run àtàyé ń gbọ́ tiẹ̀. Professor Abudu Authority. Breaking generation akọ. Fífọ́ àti wíwú gbogbo ìgúnpilẹ̀. Ogun àbíjọ níbi tá a ti bí ọ. Tó sọ ìṣeré rẹ̀ tìníwájú àwọn aṣíwájú. Jésù Olúwa wa, ẹni tí gbogbo agbára lọ́rùn àti ráyé ń bẹ lọ́wọ́ ẹ̀. Pẹ̀lú ẹ̀jẹ̀ májẹ̀mú tá a ta sílẹ̀ ní kábà yìí. Ó máa fọ́ gbogbo ìgò tìpìlẹ̀ tìpìlẹ̀ ìwọ náà máa dòmìnira. Ló fi yẹ kí wọn náà darapọ̀ mọ́ gbogbo ẹ̀yà àti èdè. Lábẹ́ ìpè Ọlọ́run lórí wòlí Sàmùjọ Authority. Bàbá wòlí orí òkè ògo lọ́jọ́ Saturday 29 the Monday 31st August. Wákàtí àdúrà mẹ́sàn-án láàárọ̀ pẹ̀lú ìṣòro láti Ìbàdàn tàbí ìpínlẹ̀ Ọ̀ṣun. Àṣejìrẹ́ ni ẹ máa bọ̀ ládojúkọ Coca-Cola orí òkè ògo lẹ dé yẹn. Ìkórìtà ìpínyà rẹ̀ fún wa tó mọ ọjọ́ pípẹ́ jẹ́ àjọ gbàdúrà.
5: Orúkọ mi ni Ayinde. Mo bọ́ láti Ìjòkó. Ìdí ọpẹ́ mi ni pé ọmọ ìyàwó ọmọ mi ló wà nínú oyún. So ìgbà tí mo dẹ̀ rí òróró yẹn, mo wá mú òróró yẹn fún ìyàwó ọmọ mi pé tùbí kéèsì àsìkò bá ti tó báyìí ní kẹ́ṣe lò. Wọ́n wà rántí mú òróró ṣá, wọ́n bá gba hospital lọ. Kò gbà tó máa tó bíi 3 hours ni wọ́n bá pè ní ọmọ ẹ̀ bá pè ọmọ mi bá pè mí. Olúwo bẹ̀rẹ̀ sí sunkún pé wọ́n sọ pé torí ó ti bímọ kan tẹ́lẹ̀. So ọmọ yẹn ò sí. So wọ́n wá tí wọ́n wá pè mí pé wọ́n sọ pé ọmọ yẹn pé kò ní sí. Mo ní irọ́.
6: Pé eléyìí tó tún fẹ́ bí kò ní sí.
5: Ẹbẹ̀ nìyà. Mo ní eléyìí mo ní irọ́ ni. Pupa tí mo tó ti pè mí yẹn èmi kàn padà sẹ́yìn ni. Mo bá padà sí ilé. So dádì dẹ̀ sọ pé ká máa ní pẹ̀pẹ́. Gbogbo fótó ọmọ mi kẹ̀dẹ̀rẹ́ orí pẹpẹ ló wà. Mo yí padà sí ilé nìyẹn. Mo bá lọ jókòó sí orí pẹpẹ. Mo bá bẹ̀rẹ̀ sí ní mú òróró yẹn. Mo bẹ̀rẹ̀ sí ní dà sí ara ìyàwó ọmọ mi yẹn. Mo dà sí inú ẹ̀, mo dà sí orí ẹ̀, mo dà sí gbogbo ẹ̀, mo sá ń gbàdúrà, Bí mo ṣe ń gbàdúrà lọmọ mi ń sunkún, mo ní máa mọ̀ rí ọ̀rọ̀ ikú kọ́. Bẹ̀tẹ̀ mi rìn rẹ̀rìn. Ó ní láti mi ẹ̀rìn ni. Mo ní kò sí problem ṣá. Lọ́rọ̀ kan ṣá bí mo ṣe bẹ̀rẹ̀ sí gbàdúrà gbà tó máa tó 3 hours ṣá. Wọ́n ṣe pè mí pé ó ti bímọ nìyẹn.
6: Ọmọ yẹn wá ń kọ́.
5: Ọmọ wà láyé.
6: Shout hallelujah.
0: Jọ gbàdúrà ẹyọkàn.
1: Please pray this one prayer.
0: Olúwa bá mi ṣe ogun kò lẹ́rọ̀.
1: Lọ tó kẹ́dà tó nǹkan kẹ́ gbogbo àti.
0: Ogun tán ni tó bá dé sí yàn.
1: Lábà tẹ̀ ṣé wọ́n sì kọ́.
0: Pé èèyàn kì í bọ́ lọ́wọ́.
1: You can never escape it again.
0: Tó ti jẹ àwọn kan lẹ́wọ̀.
1: That the first one be my home before.
0: Ogun kò lẹ́rọ̀.
1: That battery without solution.
0: Tó ti jẹ àwọn kan nù
1: tí mo mọ̀. That
0: the first one
1: be my
0: home
1: before.
0: Ogun
1: kò lẹ́rọ̀.
0: That battery
1: without solution. Tó ti jẹ àwọn
0: kan Yeah, boy, I do.
1: Yeah,
0: I do.
1: Yeah,
0: I do. Yeah, I do. Yeah, I do. Yeah, I do.